gbọ́n mi nígbà tí mo bá ké pé Ọlọ́run òdodo mi ìwọ ni ó dá mi ní ìdè nínú ìpọ́njú ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin aráalé orúkọ mi ni àlùfáà Mósè Adémọlá Pọ́lá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wá jí sílẹ̀ láàyè lónìí ohun tí à ń sọ lónìí wà nínú Sáàmù kẹrin orí kìíní ó ní gbóhùn mi nígbà tí mo bá ké pé ọ mo ń gbàdúrà fún ẹnìkan bí o ti ń lọ lónìí Olúwa yóò gbóhùn rẹ Olúwa yóò ṣe ìdájọ́ fún àwọn tó dìde tiẹ Olúwa yóò fún ẹ ní ìbùkún Olúwa yóò fún ẹ láyọ̀ Olúwa yóò gbé ọgá òní ògo ẹ máa fara wọn ògo ọmọ ẹ máa fara wọn ẹ ní sí òkú ọmọ ẹ ò ní sí taya ẹ ò ní sí tọkọ gbogbo alábàgbé àwọ Ọlọ́run á wà lára yín ẹ ó jáde pọ̀ lọ ayọ̀ ẹ padà pọ̀ lọ ayọ̀ Ọlọ́run yóò sì gbóhùn yín gbogbo àdúrà tẹ bá gbà lónìí ẹ ó re sí àdúrà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o ògo ni fọlọ́run lókè ọrùn Jésù Kristì Olúwa wa.

0: kọjú ìjà síra wọn wọn ṣà ń bára wọn jà agbára kan ni ogun kan ni ó mọ̀ pé tí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n bá sopọ̀ wọn á tọ́jú ẹ̀ ó wá pín wọn yà ó wá sọ wọn di ẹlẹ́yàmẹ̀yà wọn wá dọmọ ìyá Hausa ogun tó sọ àwọn ọmọ rẹ dọmọ ìyá Hausa lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ogun yẹn wọlẹ̀ lórúkọ Jésù ogun yẹn wọlẹ̀ ogun tí ò jẹ́ kí ẹ̀dì àwọn ọmọ rẹ ó yéra wọn lórúkọ Jésù ogun yẹn wọlẹ̀ ọfà ogun tó ní kí àwọn ọmọ rẹ máa para wọn lórúkọ Jésù ọfà yẹn gbiná mo sọ àsọ tẹ́lẹ̀ ogun tó máa mú kí àwọn ọmọ kan kọjú ìjà síra wọn kán dẹ̀ máa lé bí wọ́n ṣe máa para wọn ogun burúkú yìí nínú ilé rẹ nínú ayé rẹ olúwa ṣẹ wọlẹ̀ mo gbàdúà ó ní rí kú ọmọ lórúkọ Jésù ó ní rí kú ọmọ lórúkọ Jésù lọ́dún yìí ó ní rí kú ọmọ sẹ́ mo gbàdúà fún ọ̀run àánú àṣì ọ̀run àánú àṣì lábẹ́ ọ̀run tó tì tó wà lórúkọ Jésù ọlọ́run gbé ọ jáde lábẹ́ ọ̀run tó tì tí wọ́n fi ọ pamọ́ sí lábẹ́ ọ̀run tó tì tí wọ́n fi oyè dè ọmọ lábẹ́ ọ̀run tó tì tí wọ́n fi ohùn dè ọmọ tí ò jẹ́ kó jáde tí ò jẹ́ kó ríta tí ò jẹ́ kó rọ́rọ̀ ara rẹ yanjú lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ àánú gbé ọ jáde láàárọ̀ yìí ni mo kéde rẹ̀ àánú gbé ọ jáde lórúkọ Jésù àlá búburú tó máa ń lá yẹn ọlọ́run bá mi dá dúró àlá tó máa ń dẹ́rù bà ọ́ yẹn ọlọ́run bá mi dá dúró ìwọ ọmọbìnrin tó di ọwọ́ di ẹsẹ̀ sínú yìí ọlọ́run àwọn ọmọ ogun á bá mi sọ ọ́ láyọ̀ gbogbo ẹni ríran ikú sí ẹni ipò ìlóyún yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ wọ́n máa forí wọn gbé ní ipò ìlóyún tó wà yìí lórúkọ Jésù wà á rí ọmọ yẹn wà á gbé ọmọ yẹn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí wà á gbé ọmọ yẹn ọmọ yẹn á yè lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù ó máa yè lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù ó máa yè lọ́wọ́ ẹ̀ mo gbàdúà pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù ọwọ́ agbára Olúwa yóò bá mi dì ọ́ mú ọwọ́ agbára Ọlọ́run yóò bá mi dì ọ́ mú bẹ́ẹ̀ ló ṣe máa rí ogun ò ní jà ọ́ ìjì ò ní gbé ọ lọ ó ti rí bẹ́ẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run Ọlọ́run gbọ́ àdúà omi yẹn kó domi ìwòsàn tó o bá ti ń lò ó gbogbo àìsàn tó ń yí káàkiri lára rẹ àìsàn yẹn kó gbiná ogo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa àmì orúkọ mi ni wòlíì àti ajíhìnrere Fẹ́mi Joshua Dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ látinú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ àánú yanjú ẹ̀ tí Ọlọ́run gbé wa kalẹ̀ sí ẹ̀yìn Monarch Luxury Hotel tí àwọn ènìyàn mọ̀ sí Miriam Hall ní ìdojúkojú olóróró estate ìyànà ṣapati Gánmọ́ Road ìlọrin Kwara State gbogbo ọmọ Ọlọ́run tí ó ń gbọ́ mi láàárọ̀ yìí mo fẹ́ kí a jọ lọ sínú ìwé Samuel kínní orí ọgbọ̀n 1 Samuel 30 ibẹ̀ ni mo ti fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí tí màá sì gbàdúrà fún wa bí a ti ń lọ 1 Samuel 30 bẹ̀rẹ̀ láti verse 1 ó sì ṣe nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì bọ́ sí Siglagi ní ìjọ kẹta àwọn ara Amaleki sì ti kọlu ìhà àríwá àti Siglagi wọ́n sì fi iná sun wọ́n ti borí Siglagi wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn wọn kò sì pa ẹnìkan ẹni kékeré tàbí ẹni ńlá ṣùgbọ́n wọ́n kó wọn lọ wọ́n sì bá ọ̀nà tí wọ́n lọ Dáfídì àti àwọn ọmọkùnrin sì wọ ìlú sì wò àti sun pẹ̀lú iná àti obìnrin wọn àti ọkùnrin wọn àti ọmọbìnrin wọn ni a ti kó ní ìgbèkùn lọ Dáfídì àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbé ohùn wọn sókè wọ́n sì sunkún títí agbára kò fi sí fún wọn láti sunkún a sì kó àwọn aya Dáfídì méjèèjì nígbèkùn lọ Ahionamu ara Jeseri àti Abigaili aya Nabali ara Kameli Dáfídì sì banújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà ti ń rò láti sọ ní òkúta inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́ olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkànlé nínú Olúwa Ọlọ́run rẹ̀ praise the Lord gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi láàárọ̀ yìí ohun tí mo fẹ́ sọ náà ni wípé kíkó ìkólọ rẹ padà dida ikulo re pada ki ko awon ti a ko lo lowo re dida pada wa fun gogo omo olorun to ngbo mi olorun je olorun to ma mu ikulo pada wa fun eniyan bo se le wu ki ogun ko le to bo se le wu ki ota ko le to bo se le wu ki ohun ti won ti gba lowo re o lagbara to olorun kan be loke ti nse olorun anu yanju e ti o le mu gbogbo ikolo ti a ti gba lowo re ti o le da pada wa fun ti a ba wo ese bi ti akaye a o ri pe Davidi ati awon omo re won jade lo lati lo jagun nigba ti won ma fi pada de awon ara meleki ti wa siglagi won ti wa ko won ni eru lo egbo Davidi nigba to de tori wipe iyawo awon omo gbogbo won ti ko won lo ilu won ti dana sun inu olukuluku won baje atokunrin atobirin ninu inu gbogbo won baje pe isele yi sele si won egbo mi sa gbogbo awon eniyan won yi won ti ronu ati so David lokuta pa pe tori iwo lo ko wa lo to o fi je ka wa nle nigba ti won wa ko awon omo wa ati aya wa kuro nilu egbo mi sugbon David sukun titi de bi pe ni agbara lati sukumo egbo nigba tori wipe ko sagbara lati sukumo bibeli so wipe o mu ara re ni okan le ninu oluwa olorun re gbogbo omo olorun to ngbo mi emi na mo fe ko mu okan re le bo ohun ti won gba lo won gba lo sugbon mu okan re le tori to ba mu okan re le igba yen lo to le ri gba pada ekun o le gba o bibeli so pe Davidi sukun titi ko fi ri omi mo ko ti e le so ekun yen mo bo ekun o le gba o atijo to tin sukun solution wo lori soro ara re to ba kiyesi nibi to ba ka jale wari wipe Davidi ohun gbogbo ti won gba lowo e patapata lo gba pada be ni kini di ese akoko to kokko gbe igbese akoko to kokko gbe ohun ni wipe o mu ara re lokan le iwo na bo fe ko mu ara re lokan le ogun re yi ohun ko ni o pa ohun ko lo ma gbe emi iwo lo ma pada bori ogun yen ma ba okan je mo ele to ba okan je o ti to oko sa lo abi awon okunrin won ma ngbe opan ju ele awon mo re to ti to loko won o loko bo se wu kan fine to okunrin o pe won fokan re bale gbo awon mo re to to nile iwe to fi yato won rise fokan e bale mo ru emi ara re soke debi to pe wa ti leje ruru to ni gba ti testimony yen ba de ko ma ba ma pada ma toju eje ruru fi okan re bale olorun to da ohun ohun aye yo yi itan re pada yo de mu ikolo re pada bi ikolo Davidi ti a ba da pada ninu ese bibeli ti mo ka fun o yi ikolo re na a ma da pada egbo igbesi akoko ni wipe Davidi lo bere lowo Oluwa wipe se ko ko tele ogun yi pe se won a bori Olorun de wipe tele ogun yen lo ni biba wa ba wa de mi ikogun wa pada wa eje so tele si momo to sami baba to sami loruko Jesu gbogbo ohun ti won gba lo lowo re loju aye loju orun loju ala anu da pada fun e mo pray fun e o ni opin ose yi ohun gbogbo to ti sonu boya oko lo sonu ni o boya aya lo sonu ni o boya omo to ntoju e lo sonu ni o mo gbadua pelu ase olodumori ohun ti won ji lo lowo re ni ona to o lero anu ma da pada fun e omo e to saku nle anu ma mu pada wa ba o omo re ti koku sugbon to lo sonu yen anu ma da pada wa fun e loruko baba omo ati emi mo ibi gbogbo to tin gbo mi ohun to sonu angeli pe mi olorun anu yanju e ko da pada fun e be lo se ma ri ogo ni fọlọrun loke orun ojo sunday je kemi ati wojo pade ni ago mesan aro ni pade isimi yen ma waye bi oluwa ti nbe ti emi e wa oro ri adayo ago mesan aro ojo sunday e je ka pade fun isin ologo o ma lagbara gan iwo na ri ti e se iwo to le ri thursday wa pe ojo sunday ma miss e gbo awon to wa thursday won se royin testimony e iwo to nbo on sunday oya iwo na ri pe o gbe igbese lati wa ninu service yen ni ojo sunday orun anu ase fun e ilere olorun adese oju oni ti o oro ri adayo alairan ogo re o ma di mumuse o le pe mi sori number yi 08032404977 alafia fun o
1: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikulukun leka amuludun ere onise ati awon ori aladidun fun igbadun tin nikan ni o Diamond FM ikoni tonton nyerin nyerin

0: torí ogo.
1: Yes sir.
0: Ara padà lọ. Ẹni fẹ́ pa é torí ìràwọ̀. Ara padà lọ. Ṣígbe sókè.
1: Yes sir.
0: Ṣọgbẹ́ orí mi jáde.
1: Orí mi jáde.
0: Nínú ìpamọ́ ogun tó le.
1: Nínú ìpamọ́ ogun tó le.
0: Orí mi jáde.
1: Orí mi jáde.
0: Nínú àhámọ́ ogun tó le.
1: Àhámọ́ ogun tó le.
0: Àwọn tí ogun tó le ń bá po.
1: Yes sir.
0: Àwọn tí ogun tó le ń bá jà. Àwọn tí ogun tó le ti ń bá wọn jà. Kí wọ́n máa bọ̀.
1: Yes sir.
0: Nínú ìpàdé agbára.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wo bí.
1: Sá.
0: Nígbà tí àṣẹ bá kan ọ̀run. Ọ̀run ó yọ̀ dá nkankan.
1: Bẹ́ẹ̀ni.
0: Àṣẹ ni.
1: Káì.
0: Wo bí sá.
1: Yes sir.
0: Àwọn wòlíì kan sì mẹ lábẹ́ ọ̀run
1: yìí.
0: Tí ọ̀run dá mọ̀.
1: Ó yẹ dada.
0: Ọ̀run dá wọn mọ̀.
1: Dada.
0: Láì tí kò gbọ́ mi. Kì í ṣe gbogbo ẹni lójú ogun. Ni mo ń bọ̀.
1: Nba.
0: Ọ̀pọ̀ ń lójú ogun.
1: Yes sir.
0: Wọ́n máa ń kú sójú ogun.
1: Kọfà.
0: Wo bí mọ̀.
1: Yes sir.
0: Kò sẹ́ni kì í ṣe gbogbo ẹni ràjò. Ni mo ń bọ̀.
1: Rárá o.
0: Inú ogun tó wà yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjò ló wà.
1: Káì.
0: Wọ́n fẹ́ yí o padà sílé.
1: Yéṣù.
0: Ẹ láì tí.
1: Yes sir.
0: Wo bí.
1: Wo bí o.
0: Àwọn tó lójú ogun. Ẹ sà.
1: Sà.
0: Bíbélì tèmi fi yé mi.
1: Yes sir.
0: Tí ogun bá káyàn mọ́ ibi ogun ti le. Wọ́n máa ń pani síbẹ̀ ni.
1: Àtàníwájú.
0: Bẹ́ẹ̀ni sà. Wọ́n máa ń pani síbẹ̀ ni. Gbọ́ ti gbé ìṣọ ni.
1: Yes sir.
0: Wọ́n kọ lẹ́tà. Sí ojú ogun.
1: Ẹ
0: fi balógun mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Dáfídì ló kọ lẹ́tà o.
1: Ẹ
0: bá ń fi balógun mi.
1: Síbi
0: tí ogun ti le.
1: Jésù.
0: Nígbà tí ogun bá gbóná. Ẹ pa síbẹ̀.
1: Káì.
0: Bíbélì wípé.
1: Yes sir.
0: Nígbà tí ogun le.
1: Tí
0: ogun le.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìjà náà burú fún Sọ́ọ̀lù.
1: Yes sir.
0: Nígbà tí ogun le.
1: Káì.
0: Ìjà náà burú fún Sọ́ọ̀lù. Wọ́n gun ó ń bẹ̀bẹ̀ ikú.
1: Yes sir.
0: Ó ní kọ́ ọmọ sí òun ó pa òun.
1: Jésù.
0: Nígbà tí ogun le.
1: Ẹ
0: sà.
1: Sà.
0: Ogun le.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n pa ọmọ ẹ̀kẹ́ni lójú ẹ̀.
1: Yes sir.
0: Ìkejì lójú ẹ̀. Ìkẹta lójú ẹ̀.
1: Káì.
0: Ẹ sà. Ogun le. Ogun le.
1: Yes sir.
0: Ẹ máa ké.
1: Bẹ́ẹ̀ni
0: o. Orí mi.
1: Orí mi.
0: Jáde. Lábí ogun. Tó le. Orí mi. Jáde o. Jáde o. Lábí ogun. Tó le. Orí mi. Jáde. Lábí ogun. Tó le. Orí mi. Jáde. Lábí ogun. Tó le. Sà.
1: Yes sir.
0: Lo abi ogun tó le.
1: Bẹ́ẹ̀ni o.
0: Yes sir.
1: Ha.
0: Mo máa kọ Bíbélì.
1: Yes sir. Káì.
0: Sà.
1: Yes sir.
0: Níbi tí ogun ti le. Bíbélì sọ pé.
1: Yes sir.
0: Ìjì náà le. Púpọ̀ púpọ̀. Débi wípé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sà.
1: Sà.
0: Ogun tí èèyàn bá kó dénú ogun tó le.
1: Bí
0: máa ń pàdánù ẹ̀ ni.
1: Káì.
0: Bẹ́ẹ̀ni. Bí yóò ṣọ́ra.
1: Yes sir.
0: Bó wọnú ogun tó le ní kíkún.
1: Bẹ́ẹ̀ni o.
0: Yóò jáde lẹ́yọ.
1: Àdánuwa yóò.
0: Yóò jáde lẹ́yọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo ka Bíbélì débẹ̀.
1: Yes sir.
0: Ẹ sà.
1: Sà.
0: Ó ní ìjì náà le púpọ̀ púpọ̀. Gbogbo àwọn tó bá jóná wọkọ̀.
1: Káì.
0: Gbogbo wọn. Wọ́n ti lọ ṣiṣẹ́.
1: Yes sir.
0: Wọ́n jèrè.
1: Èrè
0: iṣẹ́ wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n kò lọlé. Wọ́n kó owó ńláńlá.
1: Yes sir.
0: Owó bìtìbìtì. Wọ́n kò lọlé.
1: Yes sir.
0: Bọ́n ti ń kó lọ. Bíbélì wípé. Wọ́n da gbogbo ẹ̀ sójú
1: o. Bẹ́ẹ̀ni o.
0: Ìjì ogun tó le.
1: Ó le.
0: Ó dẹ̀ gba gbogbo tí wọ́n kó bọ̀ lọ.
1: Ẹ̀mí mi máa o.
0: Láti ìrìn àjò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó gba gbogbo ẹ̀ lọ́wọ́
1: mi. Bẹ́ẹ̀ni.
0: Sọ.
1: Yes sir.
0: Ó rí pé ìjì ti fẹ́ gba gbogbo nǹkan wọ̀ tán.
1: Jésù. Ìṣẹ̀dá mi o.
0: Ogun tó le. Ó ti fẹ́ gba gbogbo nǹkan wọ̀ tán. Ẹ wo arábìnrin.
1: Yes sir.
0: Ó ní sà.
1: Yes sir.
0: Ní àṣà January. January.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Òun. Ó ní 3.3 million.
1: Yes.
0: Nínú àkáǹtì.
1: Kọ̀fà.
0: 3.3 million.
1: Yes sir.
0: Nínú àkáǹtì. Ní ọjọ́ ní January.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní inú rírun kan bẹ̀rẹ̀ ni.
1: Yes sir.
0: Inú rírun.
1: Jọ́sì
0: inú rírun. Jọ́sì.
1: Bẹ́ẹ̀ni. Tí o tán kan.
0: Inú rírun.
1: Ẹ o.
0: Ó dẹ̀ bẹ̀rẹ̀.
1: Yes sir.
0: Wọ́n dẹ̀ ń gbé kiri.
1: Ẹ o.
0: 3.3 million.
1: Jésù.
0: Ó dẹ̀ kú 200,000.
1: 200,000. Káì.
0: Ó kú 200,000.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sà.
1: Yes sir.
0: Mọ́mì.
1: Yes sir.
0: Ẹ jẹ́ gbé olúwa gbọ́. Ìjì ogun tó le. Ó mà lè gba gbogbo nǹkan lọ́wọ́ èèyàn.
1: Àdániwáyé o.
0: Ó máa ń padà so èèyàn di àgànlẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Béèyàn ò bá ṣọ́ra.
1: Yes sir.
0: Ẹ sà.
1: Yes sir.
0: Kíni yẹn. Ọmọ mélòó, ọmọ márùn-ún mo bí.
1: Bẹ́ẹ̀ni.
0: Márùn-ún dẹ̀ wà láàyè.
1: Ìyá.
0: Mo ti rẹ́ n tó mú ní ọmọ márùn-ún.
1: Yes sir.
0: Tó padà di àgànlẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mi ò sọ pé ìwọ.
1: Rárá o.
0: Tọ́. Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Ọ̀tá ń dẹ ó kalẹ̀kùn.
1: Ẹ o.
0: Ó ń dọdẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ̀mọ́.
1: Káì.
0: Ẹ sà.
1: Yes sir.
0: Wo bí o.
1: Jésù.
0: Ó yẹ kí o gbàdúrà.
1: Yes sir.
0: Ṣáájú ọjọ́ ibi.
1: Káì.
0: Gbẹgẹdí agbiná.
1: Ẹ o.
0: Wo bí sà.
1: Yes sir.
0: Bàbá mi fẹ́ ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìjà ńlá fẹ́ bẹ́ẹ̀lẹ̀.
1: Ó dẹ o.
0: Ní ayé.
1: Ó yẹ.
0: Àti ní ọ̀. Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sá.
1: Yes, sir.
0: Mo mọ ọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ń gbé ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo mọ ọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ń gbé ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀.
1: Kábíyèsí.
0: Ọ̀rọ̀.
1: Kábíyèsí.
0: Bíbélì wípé.
1: Yes, sir.
0: Èmi gbé ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ o.
0: Ga ju orúkọ mi lọ. Bíbélì wípé.
1: Yes, sir.
0: Ní àtẹ̀tẹ̀ kan ṣe. Ní ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọlọ́run ni ọ̀rọ̀ náà.
1: Yes.
0: Nípasẹ̀ rẹ̀ ládùn gbogbo.
1: Yes, sir.
0: Nínú rẹ̀ nìyé wà.
1: Bẹ́ẹ̀ o.
0: Ìyé náà ni ìmọ̀lẹ̀ aráyé.
1: Yes.
0: Ìmọ̀lẹ̀ náà mọ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láàrin òkùnkùn.
1: Táì.
0: Òkùnkùn lè borí ẹ̀.
1: Bẹ́ẹ̀ o.
0: Òkùnkùn lè borí ẹ̀.
1: Bẹ́ẹ̀ o.
0: Ta ni iye.
1: Yes, sir.
0: Ta ni ọ̀rọ̀ dá.
1: Jésù.
0: Tó ń jẹ́ iye.
1: Jésù.
0: Jésù ni.
1: Yes, sir.
0: O gbogbo tó bá ti kú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo iṣẹ́ tó bá ti kú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Iṣẹ́ tí ogun tó lè ti pa.
1: Jésù.
0: Iye ló lè jí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Jésù ló lè jí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Má gbé ìṣòro yẹn bọ̀.
1: Má bọ̀.
0: Lọ́dọ̀ Jésù.
1: Má bọ̀.
0: Má gbé bọ̀.
1: Má bọ̀.
0: O nìkan ló lè ṣe.
1: Ó yẹ.
0: O ní iye.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjíǹde.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti iye.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjíǹde.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti iye.
1: Bẹ́ẹ̀ni.
0: O ní èmi ní ọ̀nà.
1: Ó yẹ.
0: Òtítọ́.
1: Káì.
0: Àti iye.
1: Káì.
0: Káyà Límánà Ṣà. Ráyẹ Námánà Kàtàrò. Ráyẹ Límánà Ṣàwé. Ràyẹ Lúkà Dẹ́bànátà. Wo bí.
1: Yàsà.
0: Gbé mi dáadáa. Ohun olúwa ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Má gbé bọ̀ lọ́dọ̀ rẹ̀. Má gbé bọ̀.
1: Má gbé bọ̀.
0: Òun náà ló lè ṣe.
1: Ẹ o.
0: Ó ti ṣe tàwọn tó pọ̀.
1: Yàsà.
0: Mi mọ bógun ẹsẹ̀ le tó. Ọmọkùnrin kan wà.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo kà nínú Bíbélì.
1: Yàsà.
0: Nínú ìwé Mark chapter 5. Mo kà dáadáa.
1: Ẹ o.
0: Wo bí sá.
1: Yàsà.
0: Níbi tí ogun rẹ̀ lè dé.
1: Ẹ o.
0: Wọ́n máa ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ́ de.
1: Yàsà.
0: A dẹ̀ máa já ṣẹ́kẹ́ṣẹkẹ́.
1: Káì.
0: A máa já ẹ̀wọ̀n yẹn.
1: Ẹ o.
0: Ó ní kò sí ẹ̀wọ̀n tó lè dé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Nínú ibojì nílé rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní ibùgbé rẹ̀.
1: Yàsà.
0: Nínú ibojì. Bẹ́ẹ̀ ni sá. Ẹ̀wọ̀n tán bá fi dé.
1: Yàsà.
0: Ó máa já.
1: Jésù.
0: Níbi tí ogun rẹ̀ lè dé.
1: Ẹ o.
0: Ṣùgbọ́n nígbà tí Jésù dọ́dọ̀ ẹ̀. Ó sì lè jáde.
1: Àdániwáyọ̀.
0: Ogun dẹ̀ ṣẹ́.
1: Káì.
0: Lọ́jọ́ kan.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mọ̀mọ́.
1: Yàsà.
0: Ogun tó le tó ń bàjẹ́ yẹn.
1: Ó kan Jésù.
0: Kò lè gbé ẹ lọ.
1: Rárá o.
0: Sàmí tó le.
1: Yàsà.
0: Kò ní gbé ọ lọ.
1: Amen.
0: Ogun yẹn jáde lára.
1: Amen.
0: Ogun yẹn jáde.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Wo mi.
1: Yàsà.
0: Jésù.
1: Bẹ́ẹ̀ni.
0: O ní iye.
1: Ẹ o.
0: Òun ló lè sọ gbogbo iṣẹ́ tó ti kú.
1: Ẹ o.
0: Ogun tó ti kú.
1: Ẹ o.
0: Ló lè sọ di ààyè.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Bẹ́ẹ̀ni.
1: Yàsà.
0: O ní òun ní iye.
1: Bẹ́ẹ̀ni.
0: Bíbélì wípé. Jésù ni ìmọ̀lẹ̀ aráyé.
1: Ẹ o.
0: Ìmọ̀lẹ̀ aráyé.
1: Yàsà.
0: Ìmọ̀lẹ̀ aráyé.
1: Yàsà.
0: Ṣó gbà mí gbọ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Bíbélì fi yé mi.
1: Ẹ o.
0: Ọlọ́run tó jí ọ̀rọ̀.
1: Jésù.
0: Kò sẹ́ni tó da.
1: Jésù.
0: Kò sẹ́ni tó bi.
1: Báwo.
0: Ẹ o ní ní ẹ̀tẹ̀ kan ṣe.
1: Ẹ o.
0: Ọlọ́run dá ọ̀run ọ̀run ayé.
1: Ẹ o.
0: Ó dá ọ̀run ọ̀run ayé.
1: Ẹ o.
0: Ṣó kò sí ìyá kan tó bí Ọlọ́run.
1: Àtọ̀.
0: Kò sí bàbá kan tó bí. Ó lóyún ara rẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ó gbẹ̀bí ara rẹ̀.
1: Ẹ o.
0: Ó sọra rẹ̀ lórúkọ.
1: Ẹ mẹ́mọ́ o.
0: Jésù ọmọ rẹ̀.
1: Yàsà.
0: Ìdí nìyẹn.
1: Káì.
0: Tó fi jẹ́ kí Jésù wáyé.
1: Yàsà.
0: Láì sí ìbálòpọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọkùnrin tàbóbìnrin.
1: Àtọ̀.
0: Ẹ ó ní ẹni tí a fi ẹ̀mí mímọ́ lóyún.
1: Lóyún ẹ̀.
0: Ìdí nìyẹn.
1: Yàsà.
0: Tí orúkọ rẹ̀ fi ń ṣiṣẹ́ agbára.
1: Ẹ o.
0: Ó torí wípé.
1: Yàsà.
0: Gbogbo agbára ní ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti ní ọ̀run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti fi fún mi.
1: Yes.
0: Ayádàlẹ̀ tẹ́rùwà.
1: Jésù.
0: Ó ní orúkọ Olúwa.
1: Ẹ o.
0: Ilé èso agbára ni.
1: Káì.
0: Olódodo sàwọ̀nú ẹ̀.
1: Sàwọ̀nú.
0: Ó sì rí iyì.
1: Ó yẹ.
0: Ẹ̀kẹ́dẹ́ yẹn náà rù wá. Mana bàrọ̀ jìrì.
1: Jésù.
0: Ràgàpà náà mana tọrọ jìrì. Zanata enamale ko jiri.
1: Ale Friday.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Tó ń gbọ́ mi.
0: Tó ń gbọ́ ènìyàn.
1: June 12.
0: June 12.
1: Kábíyèsí o.
0: Gba òmìnira.
1: Àmì Jésù.
0: Gba òmìnira.
1: Àmì Jésù.
0: Gba ìtúsílẹ̀.
1: Àmì Jésù.
0: Gba ìtúsílẹ̀.
1: Àmì Jésù.
0: Níbo ló máa wà?
1: Kábíyèsí o.
0: Má bọ̀ lálẹ́.
1: Má bọ̀.
0: Yẹ́sà. Ìṣòro ń tẹ̀síwájú.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ní ìjọba Bẹ́líà. Àjàbẹ́ blọ.
1: Àjàbẹ́ blọ.
0: AIT road.
1: AIT road.
0: AIT road.
1: AIT road.
0: Kọ́lá alágbàdo ni o.
1: Má bọ̀ mbẹ́.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Àjàbẹ́ blọ.
0: Àjàbẹ́ blọ.
1: Sọ́gbọ́n lọ chọ́ọ̀chì bàbá Elíà.
0: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
1: Wá gbé ẹdẹ bẹ̀.
0: Ó yẹ sá.
1: Alẹ́ Friday.
0: Alẹ́ Friday tó ń gbà ni.
1: Má sunlé.
0: Má sunlé o.
1: Má bọ̀.
0: Ó yẹ sá.
1: Ó ti gẹ́ẹ̀tì àwọn ọ̀sán yẹn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó máa ní agbára.
0: Má ṣe kágbá ni o.
1: Ajọ́ Sunday.
0: Ọjọ́ Sunday.
1: Rí ipò tẹ Sangu Ọ̀tà.
0: Sangu Ọ̀tà.
1: Mao Invest Center.
0: Mao Invest Center ni o.
1: Ó ti pẹ́ tó ti ń wá.
0: Bẹ́ẹ̀ni sá. Bẹ́ẹ̀ni o.
1: Sori eléyìí.
0: Ó yẹ sá.
1: Má jẹ̀mú ọ̀tọ̀ ni o.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Olúwa wípé.
0: Ó yẹ sá.
1: Ẹ fún wọn ní ọ̀sán yìí.
0: Jésù.
1: Wọ́n á gé sí méjì.
0: Bẹ́ẹ̀ni o.
1: Orí ẹ̀ ni wọ́n máa mú.
0: Kábíyèsí o.
1: Ìsàlẹ̀ rẹ̀.
0: Á o.
1: Wọ́n á fi fọ orí.
0: Àdániwáyé.
1: Èrú bí akẹ́yìn nàta.
0: Jésù.
1: Ní ọjọ́ Sunday.
0: Ọjọ́ Sunday.
1: Ọ̀sán má jẹ̀mú ìmọ̀ ni agbára.
0: Bẹ́ẹ̀ni sá. Alágbára o.
1: Tẹ́tẹ́ dẹ́.
0: Ó jẹ́ máa bọ̀.
1: Ìwọ ní rẹ́mi sí o.
0: Bẹ́ẹ̀ni sá.
1: A máa tẹ̀tẹ̀ parí o.
0: Á o.
1: Tírì ni kò sá ti dé.
0: Aago mẹ́ta ni o.
1: Kó o lè gbá ọ̀sán. santie.
2: O ja tete wa ko.
1: Na stop o se pe pin.
2: Oh yes sir.
1: Ni ago marun.
2: Ago marun gerege ni o.
1: Ojo Sunday.
2: Ojo Sunday.
1: Ni role.
2: Irole.
1: Ago marun.
2: Ago marun.
1: Na stop o san yen.
2: Na ni sir.
1: Ibi o ba tan si ni.
2: Be ni o.
1: Pieces ta ra o po.
2: O ya ko po.
1: Just 1000 pieces.
2: 1000 pieces.
1: E yo 1000 to ba tete de.
2: Oh yes sir.
1: Ni yo ri o san yen.
2: Be ni o, be ni o.
1: Oluwa ran mi si o.
2: Oh yes sir.
1: Lojo Sunday.
2: Sunday ni o.
1: Ago meta.
2: Ago meta.
1: Gbogbo eyin ti e nbo ni ile sa.
2: Bani sa.
1: Ni on the 13, 14, 15.
2: Bani sa.
1: Fun canceling.
2: Oh yes sir.
1: Ejo. Fun idi kan.
2: Yes sir.
1: Ati omi. Ati sun siwaju.
2: Kabeso.
1: 616.
2: Yes sir.
1: 17.
2: 617.
1: 18.
2: And 18.
1: Iyan ose to tele.
2: Ose to tele ni o.
1: Nitori pe.
2: Bani sa.
1: Ilera loro.
2: Bani o.
1: 16.
2: 16.
1: 17.
2: 17.
1: 18.
2: 18.
1: 13, 14, 15 ye.
2: Bani sa.
1: Ko le pe.
2: Oh yes sir.
1: Nitori.
2: Yes sir.
1: Sunday service. Ti mo nile ko.
2: Bani sa.
1: Lord ni 14.
2: Fun idi pataki
1: ni o. Idi pataki.
2: Bani sa.
1: Emi.
2: Yes sir.
1: O se koko.
2: Bani o.
1: Alafia. Woli re.
2: Kabesi
1: o. O se koko.
2: O se pataki.
1: On the 16.
2: 16.
1: 17.
2: 17.
1: 18.
2: And 18.
1: Ilesha.
2: Ilesha.
1: Ni mo ma wa.
2: E get ready o.
1: Won ni so fun e.
2: Ao.
1: Eni ti o ni ji oraye gbe.
2: Oruko Jesu.
1: Angeli ma ti lo sorun.
2: Amen.
1: Won ma lo ti siboji.
2: Bani o ami Jesu.
1: In the name of Jesus.
2: Amen.
1: Engineer, e ja doke long.
3: Mo go wo lo ji o ba.
4: Yes sir.
3: Ẹni kan jí apọ́sẹ̀lì rẹ̀, ó ń bẹ níbi báyìí, ibi ó bá wà kó jáde o, apọ́sẹ̀lì rẹ̀, bọ́sẹ̀ máa pọ̀, bọ́sẹ̀ máa pọ̀, máa bọ̀ ní ti ẹ̀jẹ̀ gbúre fún ẹ, ìwọ lára mi sí mọ̀lọ́wájú, mọ̀lọ́wájú, èrè àbákò fàdá máa tà, so wà bí a bó ń so, mi kì í ṣàfájú wòlíì, àti o, ṣé kí n gbàdúrà fún ẹ, tàbí jẹ́ Moses, ẹ. Ọkọ ẹ̀ ló jẹ́ Moses, ìwọ jẹ́ Mose, ọkọ rẹ̀ jẹ́ Moses, ṣé kí n pray fún ẹ, mo gbọ́ wọn Olúwa Jehova, Olúwa sọ pé ọmọ mẹ́ta ló bí, mo rí wípé ní April, ọlá àlákan ní April ọdún tó kọjá, Madame Lou, ọlá àlákan ní April ọdún tó kọjá, bó ti lálàyé. O kan dede ri ninu agbagbe owo re kun fun eje
5: benison
3: o dada wi pe owo re kun fun eje kilo wa ni beta lo pesi o lo si church ye o gbe lo church ye a n de gbadura fun e mo wa ni wi pe ni odun to koja lo ni june 4 ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tó kọjá àwọn ọmọ rẹ méjì wà lórí ọ̀kadà wọ́n lọ sí skul wọ́n dẹ̀ kó sẹ́nu tírélà wọ́n lọ sí déètì àwọn méjèèjì dẹ̀ kú wọ́n kú jésù mọ ní ọ̀tọ̀tọ̀ bàbá kí ìjì tó jàyẹ̀ sá ọlọ́run máa kọ sí yẹn o ṣé ọlọ́run fi ìran wọn mọ́bìnrin sẹ́wọ̀ kọ́lọ́run fún ìrẹ́ rẹ̀ ó lálàá kí ló dé tí ó gbégbé sẹ́lẹ̀ lórí olúwa ní ọmọ kẹta bí mo ti ń sọ̀rọ̀ yìí olúwa ní ọmọ yẹn ń bẹ lórí ìjùkúlẹ̀ àìsàn lórí àìsàn tó ń dé kí ni dé ti èrè èmi ni tìrù kí lọ́la tó máa pín ọdún kan tí àwọn ọmọ méjì yẹn lọ ọdún kan ló fi sáàárín ẹ̀ mo dẹ̀ ń gbóhùn olúwa jehova kí lọ́la yìí ọmọ ọdẹ rí mo rí ọwọ́ kan tó lè fa okùn ẹ̀mí ọmọ yẹn lọ ọmọ yẹn ti ń lọ ọ̀nà ọmọ yẹn ti ń lọ mọ kí yàrá ní àtajà máa náà kẹta fọlú ìlú àdàkọ barada rẹ kó àdàbà bí amánàtì ètò àdàlẹ yìí fọ kó àdàbàtà rí kápá yàmánàtò kí ni eléyìí eléyìí o olúwa sọ fún mi mo rí ẹbí ẹbí bí ọ̀nà gbọ̀ngàn sí òṣogbo sọ́nà òṣogbo ló ti wá ní ibẹ̀ ló ti wá bí ọ̀nà bẹ̀rẹ̀ ni mo rí tí àrùn yẹn ti ń bọ̀ ọfà yẹn bọ̀ láti bẹ̀rẹ̀ mo rí kí lélẹ̀ wọ́n ní òkú ọmọ ẹ̀mí kí lélẹ̀ yàbọ̀ ẹ̀yà bí a máa yẹ́ ẹ̀ lọ di èèyàn méjì mú kẹgbẹ́ mẹ́ta di èèyàn méjì mú kẹgbẹ́ mẹ́ta ọ̀nà ọ̀nà ẹ̀rí mi ọmọbìnrin yìí ni òkú yẹn sara bàbá mo fẹ́ gbàdúrà kí ọmọ kẹta má kú ẹ̀yà bí a máa yẹ́ o ẹ̀yà bí a máa o sẹ́ẹ̀lì ẹ̀ bá gbàdúrà fún ọmọbìnrin kò ṣáájú wa tán lè rí jíìmù ẹbí ọmọ yẹn ká lọ́mọ yẹn ò tí ì ní ìfẹ́ sọ̀rọ̀ ní wájú ọmọ wájú yẹn ká lọ́mọ yẹn ò tí ì kú ó sì dá olúwa ń bá mi sọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹlẹ́mi ti gbà ayé ló filẹ̀ lé ayé ló filẹ̀ lé ayé ló filẹ̀ lé ta ló ń pè
4: ẹ
3: ta ló ń pè ta ló ń pè ẹ tó fọmọ tì. Ah! Ah! Elle est là!

Ọmọ yẹn le dè. Tàbí tó ń bá ní bí ọ̀dọ́ ọmọ yẹn ọgbẹ̀ ìṣẹ́jú sí ìsìn, ọmọ yẹn le dè. Eré wo lèèyàn fẹ́ sá láti fi bí ọ̀dọ́ gbọ̀ngàn? Eré wo lọ fẹ́ sá láti ìbàdàn? Lọ sọ́nà gbọ̀ngàn? Àti ọmọ méjì kú, ó tó lóko góró. Ẹyọ kan tó kù tí wọn ò lójú ti kú báyìí. Kí ni ó ṣẹlẹ̀ sí? Tọ́ bá fi ilẹ̀ báyìí, ó lè lọ fúnra rẹ̀ kó sẹ́nu mọ́tò. Torí àwọn kan ti tó kù fún un lágbẹ́ ti tán.

0: 0913 655 6564. Ele gbianju ero ibara ni soro yen 0913 655 6864 tabi 0913 655 6952. G.
1: Maso.
0: O koyin bole ti pe.
1: O komi ni kutabiri galati isa.
0: Lati Ilesha.
1: Eh, okay, Adam.
2: E se o.
1: Sheri, oyojo fun wo. Baba wo America.
0: Iko agbábọ́ọ̀lù USA pẹ̀lú Paraguay America nu G. Orúkọ yín bọ́lẹ̀ tí pé Masu orúkọ yín.
3: Ẹ kàrọ̀ ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣeun.
3: Ọ̀gbẹ́ni Mọ́lúwájú Òde olórúkọ tèmi.
0: Ó yá ẹ sáré mu pápápá.
3: Ṣé ẹ rí South Africa? Ìyà ẹ̀ṣọ́ ọwọ́ wọn náà ń jẹ.
2: Tanase.
3: Ṣé ẹ rí tábà ní tara wa? Báyọ̀ ni ó kọ̀kọ́ já ní World Cup.
0: Àwọn ni ó kọ́kọ́ já.
3: Bẹ́ẹ̀ni ẹ̀rí mọ̀ pọ̀ pọ̀lọpọ̀ àwọn ọmọ Áfríkà gan. Mẹ́síkò náà tẹ̀lé lánàá. Ẹ wá wò nídìí ẹ lánàá. Mẹ́síkò náà tẹ̀lé wọn tẹ̀lé South Africa.
0: Ó yé wa.
3: Dáhùn nípa ti atọ́kùn díje tí wọ́n jẹ́ kó wọlé. Ṣẹ́rí Amẹ́ríkà ẹ má jẹ́ àtàrà wa. Ṣẹ́rí Amẹ́ríkà wọ́n máa ń wo kan lẹ̀. Ṣẹ́rí kan tó bá máa ṣẹlẹ̀ ní 20 years to this time Amẹ́ríkà ti mọ̀. Wọn ò fẹ́ kó jẹ́ pọ́n máa pàyà báyìí bí kí ìrìntẹ̀ ìyá àgbáyé tán tí wàhálà wa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wọn.
0: Ọ̀dà ẹ̀ṣọ́ àgbà ẹja máa lọ
2: rí. Ẹgbẹ́ ọlọ́wà pàdé ní ọjọ́ mọ́ni bá jẹ́ kan níbo ni lẹ́kùn òṣùṣà náà ni ẹgbàdùn fún ìyá àgbáyé o.
0: Bó ṣe jẹ́ gan náà nu Káírà Láyọ̀ ká pàdé ní rẹ̀ ká máa dúró dìlẹ̀ ẹ̀yà ara wa ire o.
4: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
5: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbò. Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́gun kedere.
4: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
6: Bí àpìpì fún mi mẹ́tù àpì. Bí àpìpì fún mi wá.
4: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
7: After working kí ló kù, ìgbádùn ló kù ká máa jẹ.
4: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
8: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
9: Àwọn tí wàá yọ.
4: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
8: Ṣé Ọlọ́run.

0: ẹka sàn àsìkò ìmúrasílẹ̀ òpin ọ̀sẹ̀ ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti ké sí àwọn jàǹdùkú gbogbo láti yọ̀ǹda àwọn ohun ìjà wọn wò tàbí kí wọ́n fi mú kíyìn ọbẹ̀ tó láta. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa wọ́gi lé ìwé fífi kílẹ̀ òfin gbé Mele Kyari o. Nípínlẹ̀ Kwara rìpẹ́tọ́ àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa mú àgbéga bá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n lé ní 300 níye o nípínlẹ̀ Kwara. Nílẹ̀ òkèrè àkọlù ohun èlò ìjagun àfòbí ẹyẹran ènìyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sọ́run àrèmábọ̀ nílẹ̀ Sudan. Lágbọn ìròyìn eré ìdárayá fútọ̀sán tòní ikọ̀ Super Eagles dúró tandi ní ipò 24 lórí àtẹ ìgbéléwọ̀n àjọ FIFA tuntun. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lamúdé láti kànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin ọ̀làǹrẹ̀wájú òye wọlé ni oníròyìn yín. Ẹkúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ wá lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Njẹ́ o mọ̀ pé dídìbò lásìkò àwọn ètò ìdìbò ní nǹkan ṣe pẹ̀lú ayé rẹ àti ìrandíran tó ń bọ̀ lẹ́yìn rẹ? Ta kété sí ìbò rírà, jàgídíjàgan níbi ètò ìdìbò, kọ́ dìbò kó o sebẹ̀, jàǹdùkú ṣíṣe àti òṣèlú bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀. Má gbàgbé pé ìbò kan ṣoṣo ni agbára tí o ní lò ó dáadáa.
2: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.

0: Eka bo pada boya yin cheche ndara po mo wa iroyin lekunre londe seti boyin lati kan ni Bonsafe Diamond 88.7 FM ilorin iroyin na tesi waju bayi ni lokire nile Sudan ohun elo ijagun afobi eye kan ti sakolo sawon eniyan kan ti won pe jopo sibi eto isiku kan to waye ni ite to nbe nilu El Obeid nile Sudan o ti o ti rin eniyan merin ototo lo sonu arimabo nigba ti opo eniyan miran si farapa yana yana ewe iko awon agbejoro ton ri si isele yajo yajo sala ipe akolo ohun lo je okan lara oniru akolo latara ohun elo ijagun afobi eye eye ti won ti ni won ju lati irole ojoro leyi to ti mu ki ohun keyan to to metale logun ototo gbemimi ninu oro eyi ti won so egbe awon dokita ti mo iko awon agbejoro ton ri si isele gbonjo ohun ni won jumo fidi akolo na mule ti won si di ebi akolo ohun ro egbe afarajo ologun kan ti won pe ni RSF wayo awon iko ogun ile ohun ni won ti gunle silu El Obeid leyi ti o je ibudo ibi ti ogun abele olodun meta gbako ti suyo nile Sudan nibi ti iko adari omogun pelu iko egbegun RSF o ti fija peta wo lori ohun to ni se pelu ojo iwaju orilede ohun sibe nile okere nile Iran ijoba ile Iran ti so gbangbangba pe ko si igbese kankan to ti waye lori titowo bo adehun alalafia pelu ile America leyin ti are ile America Donald Trump ti saju kede re pe iwe adehun to ti saju waye lo foju sun ati fopin si gbodun ro so eyi to nlo nile Iran o agbenso fun ile ise oba ton ri soro ile okere nile Iran Ismail Bakui ti je ko di mo pe ile Tehran ni ko ti pari oro lori ohun to ni se pelu adehun na o Bakui se afikun re pe opo awon oju iwe adehun ohun ni se ko ti pari lori e ṣugbọn ti ṣoro miran to suyo nigbati ile America to bere fun awon aye pada tuntun ohun atunṣe kan o ewe nigbati o n ba won onigege ara soro lati ile ijoba nile America are Trump so di mimo pe orilede meji lo ti gba lati yanju awo ti n be laarin won o ṣugbọn ti kini ohun da lori fifenuko lori awon iwe adehun naa leyi to ni ṣe pelu gbigbore eniye ti ise yo si pari e pari lori e laipe ojo o lagbon iroyin re daraya fotosan toni ko agbobolu super eagle ile wa lo duro ni ipo kenidin lagbon lori ate igbelewon ajo fiva to je ti awon okunrin lagbaye o eyi ti ajo fiva fi lede iko agbobolu super eagle ile wa ohun lo duro tandiri ni ipo ohun pelu oniru esi ohun abajade lasiko igbelewon na iko super eagle ile wa na lo fagba awon iko agbobolu ti le Zimbabwe ti mo iko ti le Jamaica nibi idije Unity Cup leyi to waye ni le England sibe iko agbobolu ile wo ohun lo wa ni ipele na o ti won si wa ni ipo keta gege bi iko agbobolu leyi to gbona ya Akinala julo nile Adulawo leyin iko agbobolu ti le Morocco ti mo iko agbobolu ti le Senegal sibe lagbon iroyin re daraya iko agbobolu Real Madrid ti fidi atunyan sipo Jose Mourinho mule gege bi olukoni tuntun fun iko ohun o eni odun metale logoto ohun lo towo bo iwe adehun olodun meta miran o pelu egbe agbobolu na ti yo si bere ise pelu lojo ketala osu keje iko Real Madrid lo san owo toto milionu 5 euro fun iko Benfica lati gbe olukoni na pada wa sinu iko agbobolu ohun leyin odun meta lototo to ti saju fi iko agbobolu na sile o Florentino Perez lo ti saju jeje lati da Mourinho pada gege bi olukoni fun iko agbobolu na bi ohun ba fi le di are iko agbobolu ohun pada ni bere osu yi iroyin lekunrere foto san to ni ohun ko ni ju bayi lo kin to pari iroyin yi egba won koko ta ti saju menuba ninu royin na lekan si o amuwa se ti gboyin losan to ni pe are Tinubu ti kesi awon janduku gbogbo lati yonda awon ohun ijagun won tabi ki won fi mu kiyin obe to lata o bákan náà la tún jẹ́ kẹ́ ẹ gbọ́ lọ́sàn tòní pé lẹ́gbẹ̀ẹ́ máa sòfin àgbà ilé wa wọ́gi lé ìwé fífi kílẹ̀ òfin gbé mẹ́lẹ̀ kìyárì nípínlẹ̀ kwara ajẹ́ kẹ́ ẹ gbọ́ pé rìpẹ́tọ́ àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa mú àgbéga báwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n lé ní 300 níyẹ̀wò nípínlẹ̀ kwara o láti ilẹ̀ òkèrè ajẹ́ kẹ́ ẹ gbọ́ lọ́sàn tòní pé àkọlù ohun èlò ìjagun àfòbí ẹyẹ rán ènìyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sọ́nà àrèmábọ̀ nílẹ̀ sudan lágbọn ìròyìn rẹ̀ ìdárayá fútọ̀sán tòní ajẹ́ kẹ́ ẹ gbọ́ pé ikọ̀ super eagles dúró tandi ní ipò 24 lórí àtẹ ìgbéléwọ̀n àjọ fifa tuntun o ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fútọ̀sán tòní ọ̀hún kò ní jù báyìí lọ kí n tó dánu dúró ẹgbẹ́ iṣẹ́ ta ní fún yín yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé láyàjọ́ òní lọ́dún 1993 ní ètò ìdìbò ààrẹ wáyé ò lórílẹ̀èdè yìí léyìí tí wọ́n júwe gẹ́gẹ́ bí ètò ìdìbò ààrẹ tó mọ́yán lórí jùlọ nínú ìtàn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fútọ̀sán tòní ọ̀hún kò ní jù báyìí lọ láti mọ gbádùn ọkọ̀ ọ̀jọ̀ká àwọn ètò wa sọ wájú dánlóòdù áàpù wa diamond fm lórí google play store tàbí lórí apple store ẹ má wàá gbàgbé láti darapọ̀ mọ́ wa ní aago mẹ́ta ọ̀sán òní aago mẹ́rin ìrọ̀lẹ́ tí máa aago márùn-ún ìrọ̀lẹ́ òní fún onírúurú ìròyìn léde àbínibí àti léde gẹ̀ẹ́sì bó bá wá ní ìṣẹ̀lẹ̀ yàjóyàjó tàbí ìṣẹ̀lẹ̀ gbọ̀njógbọ̀njó tó bá ń ṣẹlẹ̀ láyìíká àti agbègbè yín tẹ́ fẹ́ fi tó yàrá ìròyìn iléeṣẹ́ wa létí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916062756 Abiodun Akinwumi ni olóòtú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fútọ̀sán tòní ọ̀làǹrẹ̀wájú òye wọlé ló tún sí èdè àbínibí tó sì mú wa sétí gbọ̀yìn ẹṣẹ́ o bí ẹ̀ ṣe ń tẹ́tí sí kàn níyìn tó tàwọn yọ ẹ máa yáṣẹ́ o.
1: ròyìn ròyìn ròyìn ròyìn ròyìn ròyìn ròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ diamond fm.

0: àlètò kan tó skin gbàkanjù kan lọ tó máa dé sí ti gbọ́yìn lẹ́kọ̀ọ́ ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra nígbà ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yọ oṣù màrí ó mọ́lẹ̀ rokoto bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bíi kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò.

jáde ya bẹ̀rẹ̀ yóò tún máa gbá yagiyagi lára wa lọ́sàn-án yìí ó ní gbọ́dọ̀ ọ̀fìn gbọ́dọ̀ ọmọdé wọ̀kìlù mọ̀ ẹ̀ bàrìbà bẹ́ẹ̀ nu sí wọ̀lú.

so fe joni abe wo ko di so won yen bi abi so se so won yen mo ro pe o fe jo bẹ́yẹn bá gbálùjọ yìí tó bá wọ ra tán ó ní mọ́ gbà tó gbọ̀wọ́ ojó gẹ́gẹ́ timeless lélẹ́yìí.

0: bo pada in la wo olohun be pelu wa se enjoy ara yin pelu extra tojo ojimore pelu omo yin ore yin ololufe yin olare waju omo oye wole Mr. Ganus, Mr. Venus, Venus, Venus, Venus, no be attend, no be poison. Oh, you're not you are a jello. Well, lonely bang bang balatum baski. Danny don't bellow you like, hello, a castle. Etty one bear castle. Ah, ọ̀dá ìpé bóyá bóyá wọ́n ń sùn lọ́wọ́ wọ́n wá fi fóònù sí gbèrè vibration yẹn le jù. Tani tó ń bẹ lójú ìlàyé ẹ ló ẹka àṣọ o.
1: Ẹka àṣọ o.
0: Yes, kẹ́ o kọ yín.
1: Orúkọ mi ni Adéjọkẹ́.
0: Adéjọkẹ́ láti.
1: Láti ọjà.
0: Láti ọjà, ọjà abo.
1: Ọjọba.
0: Ẹ̀hẹ́ níbo?
1: Ní ọjọba gẹ́gẹ́gẹ́gẹ́.
0: Ṣé ìlú ìlọrin ni àbíbo?
1: Nílọrin.
0: Ọjọba wà. Àtúlè rọ́jọ ọba nílùú ibòmíì náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Adéjọkẹ́ o.
1: Naam.
0: Wọ́n ti gbede o, ẹ fẹ́ ganu.
1: Níbi àtẹ́mi.
0: Óyà ìjọngbọ̀n ẹ pin sọ́nà márùn-ún. Ní kíni?
1: John.
0: Ewa mo let e ti try to. Mama riri o. Olorun our student ti te won gbori wole lose yi. O da ko ke. Awon ta ese role wo class wa ni. O ti ye mi. Hello e ka so.
2: Hello.
0: Yes ke e ka so.
2: E ka so.
0: E se wo ko yin.
2: Joshua lati Asadam.
0: Joshua lati
2: Asadam.
0: Joshua, over Ganuzi.
2: Bẹ́ẹ̀.
0: Joshua, kini?
2: Adeloye.
0: Adeloye. Joshua, Adeloye. Oya pin Adeloye, sọ́nà márùn-ún, Joshua. Oya, ọjà pa. Wa, ṣe orúkọ dádì ẹ ni. Ṣé orúkọ dádì ẹ tó dẹ́rù bẹ́ẹ̀ ni? Ṣé wọ́n nílé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù náà wí? Iwọ náà ló ní Adéloye lọ jẹ́ mi Adéloye sọ́nà márùn-ún ìgbẹ́ làáfẹ́wé ó jápa. Tani tó ń bẹ ńbẹ ẹ lọ́wọ́ ẹ̀ka àṣọ o.
3: Ẹ̀ka àṣọ
0: sọ. Yes, ẹ̀ka àṣọ sọ ó kọ yín.
3: Emmanuel ló pè padà.
0: Emmanuel ẹ̀dá kan ẹja fẹ́ lómìnira láàyè àwọn èèyàn pọ̀ lójú òpó yìí gan-an.

0: This is our promise. We made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
3: Ẹ̀kún rọ̀lẹ́, ìròyìn ní ṣókí làmúdé sí etí ìgbọ́ yín láti lè ṣe Diamond 88.7 FM, Ìlọrin. Ààrẹ Bọ́lá Tinubu ti fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí léyìí tí ó fi rọ̀ wọ́n pé kí wọ́n gbìyànjú láti fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa. Ààrẹ Tinubu ni ó sọ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yìí lónìí nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ fún ti ọjọ́ àyájọ́ ìṣèjọba àwa-arawa. Ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ rèé látìgbà tí ó ti dé orí àlééfà láti ọdún 2023. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìgbáyégbádùn ọmọnìyàn àti ìlẹ́sẹ̀ lùgbẹ́, Dr. Bernard Doro, ló ti pe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹlẹ́kajẹ̀ka ọlọ́dọni àti ẹ̀ka ìjọba káàkiri tàwọn olórí lágbègbè kọ̀ọ̀kan láti fọwọ́sowọ́pọ̀ fún àti gba àwọn ènìyàn tó lé ọ̀tàlérúgba dín ẹyọ méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ South Africa. Doro sọ ọ̀rọ̀ yìí lónìí léyìí tí ó ṣàlàyé wípé àkókò tí a wà yìí kọjá ṣíṣe àjọyọ̀ ìfẹsẹ̀múlẹ̀ ìjọba àwa-arawa nìkan, ṣùgbọ́n gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni a gbúdọ̀ fi àánú, ìfẹ́ àti ìṣọ̀kan bá ara wa ṣe papọ̀. Ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ kí wọ́n ṣí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti fún sáà kan ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìkọminú lórí ọ̀rọ̀ ètò ààbò. Ìjọba nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà lẹ́ka ètò ẹ̀kọ́ arábìnrin Enodo Lohunwaye Otamire ni ó ti pàṣẹ pé kí àwọn ilé ẹ̀kọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ètò ìgbẹ̀kọ́ wọn láti ọjọ́ 15 oṣù kẹfà ọdún yìí. Wàyó, ìjọba ìpínlẹ̀ Borno ti gba 3,782 ènìyàn padà ti àwọn ti ẹbí wọn sí àwùjọ nínú ètò kan pàtàkì tí wọ́n pè ní Borno Model, léyìí tí wọ́n fi ń gba àwọn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ agbésùnmọ̀mí padà sáwùjọ ní ìlànà alálàáfíà. Èyí ni wọ́n ṣe lákòókò tí wọ́n gbàlejò àwọn èèyàn rẹpẹtẹ ní agbègbè Ajikamp nílùú Maiduguri, léyìí tí wọ́n ti gba àwọn ohun ìjà tí wọ́n fi ń ṣọṣẹ́ lọ́wọ́ wọn, tí wọ́n sì tún ti kọ́ wọn ní ọ̀nà tí wọ́n fi máa ṣe iṣẹ́ ọwọ́. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa, ètò yín àdélébárí ní Diamond 88.7 FM, Ìlọrin.

0: bá a ṣe close door television ṣe yíje kọ mí. Hello, ẹ kú rọ̀lẹ́ o. Yes, ma. Yes, ma. Orúkọ yín, ibi tẹ́ ẹ ti ń pè wá?
1: Mọ́mí Ṣọlá ni láti ṣàwó.
0: Mọ́mí Ṣọlá láti ṣàwó, orin wo ni ká fi ṣe weekend?
1: Ọkọ mi lójú rere.
0: Òbí rere, ó ti lọ bẹ́ẹ̀. Èmi àti yín ni lè ní sẹ́ẹ̀. Okay, ẹ jẹ́ mú méjì sí. Hello.
2: Láfíà fún yín.
0: Àti fún ẹ̀yin náà sà.
2: Gbogbo ìdádájọ rìn.
0: Okay now, orin wo ni ká fi ṣe weekend?
2: Bàbá
0: àlà. Democracy ń dàgbà o.
2: Bàbá àlà.
0: Bàbá àlà. Okay, kò sí ìyọnu. Màá jíṣẹ́ o, gbogbo wọn ń gbọ́ o. Okay now, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí mú ní kọ̀ọ̀kan. Ẹ ṣe kí n mú kan sí 091-36-55-69-52. Olóríire tó wọlé yẹn ẹ káàsán o. Ẹ kú rọ̀lẹ́ sà.
3: Alájì sọba alájà ń kúrò àpá ìtàn.
0: Bàbá àta.
3: Láti àpá yàyà.
0: Yes, sà.
3: Yẹra pètò náà. Àbíyèsí gbọ́ fọ́sáàmù yìí inú mi ń dùn
0: ní. Ọlọ́run ṣeun, Ọlọ́run ò ní bà wá nú jẹ.
3: Àmì Ọlọ́run ọmọ kẹyìn náà nù ni.
0: Àmì inú yóò lọ.
3: Ìrẹ́ fún wa ní olóògbé yẹn rẹ̀ pé bàbá yìí ó ti pọ́n nìyí.
0: Barista. Okay, ó di méjì o. Ó ti gbé mi débẹ̀.

0: ẹ kúrò lẹ. Wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu rọ àwọn ọ̀dọ́ láti dúró kájọ gbé ògo Nàìjíríà ga. Ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ kìlọ̀ tako òfin tí kò lágbára. Yàdùá gbóríyìn fún Tinubu lórí sísọ ilé ẹ̀kọ́ epo rọ̀bì lórúkọ tuntun. Nílẹ̀ òkèrè, ọmọbabìnrin Bàjìràkìtìyábà kú lẹ́yìn ó lé lọ́dún mẹ́ta tó ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Lẹ́ka ọrọ̀ ajé, owó epo rọ̀bì tún já wálẹ̀ bí Trump ṣe fàpẹrẹ hàn pé rògbòdìyàn ní agbègbè Iran yóò wá sópin. Lẹ́ka múlùúdùn, ó lé lẹ̀rọ ìbánisọ̀rọ̀ márùn-ún tí wọ́n jí gbé níbi ìsìn àìsùn onígbàgbọ́ tí wọ́n ṣe fún Alex Ekubo. Lẹ́ka eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Amẹ́ríkà gbáyò ní ilẹ̀ wọn fún ìgbà àkọ́kọ́ láti ọdún 1994 ní fi ẹ̀yẹ àgbáyé. Ẹ kú ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyèdè Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ má gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 88.7 FM. Bákan náà lẹ lè download app wa lórí Play Store Diamond 88.7 FM. Ẹkúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé tìrọ̀lẹ́ òní yóò dé sétí gbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Njẹ o mọ pe didibo lasiko awọn eto idibo ni nkan ṣe pẹlu aye rẹ ati ranjiran to n bọ lẹyin rẹ. Takete si ibo rira jagidijagan ni bi eto idibo ko dibo ko sebe janduku ṣiṣe ati oṣelu bo ba o pa bo ba o bu lẹsẹ. Ma gbagbe pe ibo kan ṣoṣo ni agbara ti o ni lo daadaa.
2: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: Ẹ káàbọ̀ padà láti ibi ìdánudúró ráńpẹ́ yẹn. Ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú ní Diamond 88.7 FM Ìlọrin. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti jòkó sí orílẹ̀-èdè wa kájọ fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ilẹ̀ yìí lẹ́yìn tí ó sọ fún wọn wípé àwọn tí a bá jọ jòkó yanjú ìṣòro náà ni wọ́n ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sí àwọn tí wọ́n bá japa. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ fún ti àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ látìgbà tó ti gorí àpèrè láti ọdún 2023, ààrẹ rọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé o. Ó ní gbogbo orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé ṣe ni àwọn ọmọ ibẹ̀ jókòó tí wọ́n jọ yanjú ìṣòro wọn, kì í ṣe àwọn tó sá kúrò. Ó sọ ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí ó ti gbòde kan ìyẹn japa lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ ní ẹ̀ka ìmọ̀ tẹkinọ́lọ́jì ẹ̀ka ètò ìlera àti ètò ẹ̀kọ́ fi ń sá lọ sí ilẹ̀ òkèrè láti wá pápá oko tútù níbi tí ọrọ̀ ajé ti tún rú gọ́gọ́. Tinubu ṣàlàyé wípé èyí ni ó fà á àti wípé a ò lè jẹ àǹfààní ètò ìṣèjọba àwarawa bí àwọn ènìyàn kò bá jòkó kájọ fọwọ́sowọ́pọ̀ mú kí ọrọ̀ ajé òun dàgbà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí Dr. Bukola Saraki ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé a gbúdọ̀ ṣọ́ra kí a má sọ àwọn ẹ̀ka ìṣèjọba di akúrẹ́tẹ̀ pàápàá jùlọ ẹ̀ka ètò òfin orílẹ̀-èdè wa. Saraki sọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé o wípé ẹ̀ka ètò òfin gbúdọ̀ dá wà kó sì lè dá ṣe àwọn nǹkan rẹ̀. Èyí ni yóò mú kí ìjọba àwara wa fẹsẹ̀ múlẹ̀ dáadáa kí orílẹ̀-èdè sì dàgbà bó ti tọ́ àti bó ti yẹ. Ó sọ̀rọ̀ ọ̀hún lónìí lásìkò tó ń sọ ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ ní orí ètò pàtàkì tí wọ́n fi ṣe àpẹ àmì ẹ̀yẹ ọjọ́ ti omi ojo ayajo ijoba awara wa ti odun 2026 nilu Eko ke bo se salaye o oni won ko dede fun omo orilede Nigeria nijoba awara wa sugbon awon kan ni won ja ti won ja fita fita se irubo ti o si je wipe pataki June 12 o je eye ti o lamilaka to si ni apere gidi oni itan odun 1993 ati idibo are o je ami pataki ninu eto isejoba ati oro ijoba warawa lorilede wa Nigeria Senator Abdulaziz Musa Yar'Adua ti fi idunu re han si are Bola Ahmed Tinubu fun bi o ti buwolu ayipada oruko ile eko imo imo ti epo robi eyi to wa ni Kaduna leye ti o yi oruko re pada si oruko ologbe General Shehu Musa Yar'Adua are Tinubu laipe yi ni o buwolu ki won se ayipada oruko ile eko giga ohun si Shehu General Shehu Musa Yar'Adua University of Geological Science and Engineering Technology to tumo si ile igbeko imo science imalumani ile ati ti imo ero technology ninu oro to fi lede loni ni asofin ohun ti se apejuwe igbese na bi eyi ti o se afihan mimo riri iparere ti ogagun tele ohun ko ninu ayipada lati ologun si ijoba awara wa to nti dagbasoke orilede wa Nigeria alakoso egbe Golden Era Movement GEM Dr. Seyi Adigun ti pe awon orilede Nigeria lati ro arojile lori ipo ti ijoba awara wa wa lorilede yi gege bi o ti se so oro lori awon ohun to ni se pelu itan June 12 odun 1993 to si je wipe awon ohun ti o ko sinu gege bi eredi ijoba awara wa leyin odun meta le logbon a o ti bere si ni je anfani re lekun rere o soro nibi eto pataki eyi ti won se leyi to waye nile ikawe Mustafa Justice Mustafa Akanbi Memorial Library nilu Ilorin nibe ni Dr. Adigun ti soro lori odun keta le logbon leyin June 12 MKO Abiola ati eto isejoba wa irin ajo isejoba wa ara wa to wo eni ti o ka oro apileko ohun na ni Honorable Kazim Adekanye Dr. Adigun se apejuwe June 12 ati idibo na gege bi eyi ti o lo woro wojulo ninu itan idibo orilede Nigeria o sakiyesi wipe Nigeria won jade tan lowo owo lairoti esin eya ati awon kudie kudie to nti awon ayipada to nti aidogba tin be laarin wa nigba na amo o Dr. Adigun wa kerura be lo banuje lori bi won se wogile esi dibo yi to dara julo na latowo ijoba ologun gba na General Ibrahim Babangida oni ki se pe nise ni wiwogile esi dibo ohun di omo Nigeria lowo lati gbadun ijoba arawara wa sugbon o tun sokunfa rogbodiyan leyi ti o so di mimo wipe wiwogile esi dibo odun 1993 na ni o mu ipalara nla ba jije igbadun dijo morilede Nigeria alakoso egbe Golden Era Movement ti wa se imoriri ologbe oloye Moshood Kashimawo Abiola eni ti o se apejuwe re gege bi eni ti o duro gbodikan tako ijegaba awon apase wa omo orilede Nigeria kan to je onimero to fi ile Canada se bujoko Olufemi eyi tope ba mi dele ti ro ijoba apapo ati ijoba ibile lati ri daju wipe won se amojuto to peye fun awon ile eko lorilede wa Nigeria lakoko ti eto abo mehe yi o sakiyesi o wipe bo ti je pe awon ajinigbe ti so ile eko di ibi ti won fojusun ti won tin jinigbe gba awon owo itanran ati owo iyonda oni akoko re ki ijoba ko wa gbogbo ona lati dira fun awon ile eko nipa fifi awon eso alabo modiye ibeka ninu oiforo wa ni lenu wo pelu awon oniroyin ni onime ro ba mi dele ti salaye oro wipe se lo ye ki won gbe awon oko ayinbon ati oko jaogun yi awon ile eko ka ki awon araalu ma ba ni iberu lori abu awon omo won ati ojo ola eto eko lorilede yi eni ti o je akose mose ohun ti se omo bibi agbegbe ijoba ibile osi ekiti ni ipinle kwara ni o di ebi eto abo to mehe ru aife kan se ijoba Ondije dupo si legbimo asojusofin Dr. Ibrahim Muhammad Ajia ti gboriyin fun emi ati ilu Ilorun ti ilu Ilorin Alhaji Ibrahim Sulugambari fun yiyan Sheikh Muhammad Bashir Dasoki Imam Fulani gegebi Chief Imam ti ilu Ilorin ninu oro ikini ku orire re eyi to gbigba odo adari eto ibaralu soro ati ogbonu re Abdulrahman Ali Agan Dr. Ajia se apejuwe iyan sipo Chief Imam tuntun yi gege bi igbese ologbon ti o fi han bi emi ati se ni imo ijinle to lori oro eto esin ati asha ilu Ilorin ati awon eniyan re o sakiyesi o wipe yiyan ti won yan imam tuntun yi ni gbogbo awon tin be ni emirate lorin patapata fowo se to si je wipe ati odo ati omode ati agbalagba ni won fowo se leye to mu ki igbagbo tubo gboji kan se ninu ife ati igbagbo ti won ninu isakoso emi ati ilu Ilorin Alhaji Ibrahim Muhammad Ajia Tuwaki Are Bola Ahmed Tinubu ati gomina ipinle Kwara Malam Abdulrahman Abdulrazak lori ti popo shinshin ojo ayajo ijoba warawa ti odun 2026 odun keta are lori ipo ati odun keje ti gomina ipinle yi ni sisentele o se apejuwe June 12 gegebi apere igbiyanju ijagudu ati fese ijoba wara wa mule ati ireti ijoba to duro re be ba se ndarapo mo wa iroyin kaakiri agbaye le nte titi ni Diamond 8.7 FM Ilorin iroyin o tesi waju leyin danduro ranpe yi e ma iku
2: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: e kaabo pada lati bi idanuduro ranpe yen omo babirin le Thailand omo babirin Bajrakiti Yaba eni ti o ti wa nipo ese kan aye ese kan orun lati bi o le lodun meta ti dagbere faye leni odun meta dini adota 47 eni ti o dede shubu ni osu kejila odun 2022 lasiko ti o mu aja re sere idaraya dokita re salaye o wipe isele ohun waye latara kudie kudie aise dede okan re aisan kan ti won pe ni aisan okan pelu bi o ti se ku yi awon idile isakoso ile Thailand ni won ti so okan pataki ninu omo ile oba won nu leyi to si je wipe won o ti mo eni ti yo ropo re oun ni omo obabirin to dagbaju omo obabirin Vajirologonko omo meje ni oba bi won bi ni ojo keje osu kejila odun 1978 lati odo aya re akoko ti se omo babirin Samsawali iroyin leka iroyin leka oro aje owo epo robi ti jawale loni bi won tin ta jala epo robi kan ni dollar meta dini adorun leyin ti are Donald Trump o ti so di mimo wipe o sese kirogbodiyan ti nbe ni ile Iran jerudo lo mumi leyin to ti mu ki opolopo iberu kuro lokan awon eyan lori idiwo idina ti nbe lojo ona epo robi fun ojo die seyin iroyin leka amuludun Baju gbaja ileri ori itage Stan Nze ti so di mimo wipe o le ni ero ibanisoro marun lo da wati lakoko ti won se eye ikeyin fun Alex Ekubo o soro ohun leyin wakati die ti bambam ati Susan Peter kegban jari pe awon ori ero ibanisoro awon mo nibi ayeye na lakoko to nfesi si oro ohun lori itakun Instagram Stan Nze ti se oluyoko eto na lo salayo wipe awon ti won sunmo Alex so di mimo wipe fonu bi marun lo di awati ti won jigbe ni bi eto ohun amo o elere ori tage bambam ati Susan Peter ati salaye wipe ni bi eto ti won se fun ologbe Alex Ekubo Leko lojo Alaruba ti se Wednesday ni fonu awon ti sonu Leka ere daraya. Iko agbabolu ile Amerika ati bere sini kupa ni DJ fi eye agbaye loni nigba ati wan koju Iko Paraguay ni ifese wanse alagbara to waye ni Los Angeles. Wama awan agbabolu ti ojo mfowosu wakbo balijo idiji ohun ni wan yo kupa ni ifese wanse ni ori ile ile baba wan. Leyin odun meji le logbon seyin tiru re ti waye gbeyin iroyin kakiri agbaye fun ti irole oni ko ni ju bayi lo ka to danu duro egbe awon kokota ti menuba le kan si a fi to yin leti pe are tinubu ro awon odo lati duro ka jogbe ogo nigeria ga are ile igbimo asofin agba tele kilo tako ofin ti ko lagbara Yara dua gbori yin fun Tinubu lori siso ile eko epo robi loruko tutun. Omo babirin Bajrakiyaba ku leyin o le lodun meta to ti wa lese kan aye ese kan run. Leka oro aje owo epo robi tun ja wale bi Trump se fa pere han pe rogbodiyan yo wa sopin ni Iran. Leka amuludun o le ni ero ibanisoro marun ni won jigbe nibi esin aisun nigbagbo ti won se fun Alex Ekubo ni ere daraya ile America gbayo lori ile won fun gba akoko lati odun 1994 ni DJ fi eye agbaye atoma lo nje mo pe ni ru ojo oni lodun 1993 won se idibo are ni orilede Nigeria eye ti gbogbo eyan gbe po yenu pe ohun ni won ti ni akoyawo ati imogara julo ninu itan idibo are lorilede Nigeria ni bayi e ti mo bo ba ni onkon te fe fi to awon akoroyin wa leti e le pe sori number ibani soro 0916062 7526 abiodun akinwumi lo se akojopo ro ka kiri agbaye ti role oni oloyede seyi jacob lo tu se de abinibi to mu wa se ti gboyin e seun pupo be se n tetigbo ikani wa ikani to ta won yo yi

0: Diamond FM.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: kò bẹ́ẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ àbí tọ̀ nígbà tó ti mọ̀ pé kì í lọ sí bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ Tanwir ọlọ́run ọba mi òun ni òun ló ọmọ pé wọ́n kà á bọ́n ṣe sọ gbogbo bá nàbì ṣe ṣàlàyé pé nǹkan báyìí lórí ìwòsàn nǹkan báyìí ẹ lọ wádìí rẹ kò ní tí kì í tẹ́ ìmọ̀ lórí irú nǹkan báyìí kì í tí kò ní tẹ́ ẹ lọ ẹ wá rí bọ́lọ́run ṣe tún wá fi yé Tanwir ọlọ́run tún wá fa àlùbáríkà sí ó fi yé wọn ó tún wá ṣe kí ni ó tún wá fi àlùbáríkà sí wọ́n náà gbabẹ̀ lọ ṣàlàyé sọ ibi tó kù sí ṣàlàyé lọ bá wọn ibí yìí ni o ibí yìí ni o bó ní ṣe mọ́ àwa tá a wóde lónìí sọ ti yé yín tọ̀ gbọ́dọ̀ ta ibẹ̀ ló wà á bẹ́ẹ̀ lọ́lọ́gbọ́ alhamdulillah rabbil alamin Tanwir Hubs Nigeria Limited 08030 75 16 90 ń ṣe mí bí orin lónìí azakiro sì wá sí nítòsí n bá kọ́ báhun azakiro rọra bá bàbá wa ọlọ́wọ́ bá wa wà pẹ̀lú yín o ọlọ́wọ́ bá wa wà pẹ̀lú yín yóò bá wa kọ́ yín mà á ṣe jù báyìí lọ ọlá muhammad sallallahu alayhi wa sallam insha allah ọlọ́wọ́ wa fún yín ní ẹ̀mí gígùn tẹ́ fi lò ó màmá mi tó dé náà ọlọ́wọ́ ọlá muhammad sallallahu alayhi wa sallam yóò gbà ní bàdà o ọlọ́wọ́ bá mi gbà ní bàdà fún yín ọlọ́run ní ṣe ilé wọ tiwa náà àti gbogbo àwọn tí ẹjọ́ dé àti gbogbo àwọn tó ti ń dé láti jó ni náà ọlọ́run gbà ní bàdà fún yín o ọlá muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́ káwa náà lè lọ yóò ṣàánú àwa náà ọlọ́run ní máa ṣe yóò ṣì wé dùnú káwa náà ọlá muhammad sallallahu alayhi wa sallam ọlá aláhàúlà bàlá kù wáta ilà abẹlà ìlà àlẹyẹ làásì àwọn ti lọmọ ká àwọn ti ẹyẹ àwọn náà ẹjẹ kún fún asàlátù tọ àmì ní àlá asàlátù ẹjẹ wa náà kákáwa náà lé kásáre ládàhùn asàlátù lèèyàn fi gbàǹdì asàlátù lọ́ọ́ fi ṣe kí ni òun lọ́ọ́ fi òye àwọn haúsá òun ni wọn ni kò fi tẹ́lẹ̀ parẹ́ bá òun lọ́ọ́ fi ṣe kí ni òun lọ́ọ́ fi gbàǹdì ẹjẹ káwa náà ṣe ọ̀pọ̀lọpọ̀ àsálátù ọlọ́run ọba mi yóò wà pẹ̀lú wa ọlá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mọ̀jẹ̀ aṣòfò mọ̀jẹ̀ òfò ó ṣe wá wọ lórúkọ rẹ̀ méjì ọmọ yìí alhamdulillah ọlọ́run mọ̀jẹ̀ aṣòfò wọ lórúkọ rẹ̀ méjèèjì ìyá ayò yá akọyù mo ṣe bí chéche kú lónìkan àzíkà ó tún mọ̀ kọjá chéche o wọ́n lórúkọ rẹ̀ méjèèjì ìyá ayò yá akọyù amina oya
1: alámájá jìyà
0: ami
1: májẹ ìyà ó jẹ wá
0: ami
1: olórúkọ rẹ méjèèjì ìyá ayò yá akọyù mu.
0: Atari atu lila azaki atu
1: lila
0: omo fu toya omo fu la ni
1: lila
0: olohun ko ma so wa
1: lila
0: ibita mara so
1: lila
0: ibita mara so
1: lila
0: olohun ko ma so wa
1: lila
0: atari atu salawa
1: lila
0: atari

0: FM 88.7 Shining Supreme.
1: Ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìmọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu Ọlọ́run. Èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè. Lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ Ọlọ́run tọ̀yìn wá. Èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa Pastor Joseph Adewumi látinú ìjọ Christ Deliverance Liberation Church tó wà ní number 1 Liberation Street Òsèré ní Lọrin. Bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí, Ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín, yóò sì fara hàn yín, ẹ ó sì di alábòkún fún lórúkọ Jésù. Ẹ máa bá wa ká lọ.
2: Baba ni orúkọ Jésù.
3: Amen.
2: Apátáyéráyá dúpẹ́ ìyá Gbẹ̀ngà tó orúkọ yìí ni Ọlọ́run.
3: Thank you Lord.
2: A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àánú, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ yín.
3: Thank you Lord.
2: A dúpẹ́ fàyè tẹ fi ń gbà lójoojúmọ́.
3: Thank you Lord.
2: A gbé yín ga fún wákàtí dáradára, wákàtí ìsínìyè. À ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run rọ̀ ní wákàtí, ó yá sọ̀rọ̀ jáde.
3: Amen.
2: Ẹ̀mí mímọ́ gbàkóso.
3: Amen.
2: Gbàkóso.
3: Amen.
2: A dúpẹ́ pé ẹ ti ṣe.
3: Thank you Lord.
2: Jésù Kristì, Olúwa wa.
3: Amen.

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ́ráyafẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọ lẹ́rí kan christ deliverance liberation church wà ní number 1 liberation street òsèré ní lọrin

0: bẹ́ẹ̀ni okòwò kan téèyàn lè kówó létẹ́yìn òní kábàámọ̀ ó nílera òun àtàlàáfíà ọmọ nìyàn iléeṣẹ́ jẹ́rìgò òdìtì ń gbé àlàáfíà òun lọ́wọ́ náà wà nílé agbá pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pé wọ́n kú dédé àkókò ìsà.
1: Alátiléṣẹ́ jẹ́rìgò òdì ni àkókò yìí ní àkókò yìí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlàáfíà àwọn product wo ni a lè lò
0: fún àlàáfíà wa
1: tara
0: fún ibo ṣe yẹ kórè
1: bẹ́ẹ̀ ni mo fẹ́ ká discuss
0: àwọn product wo ni yẹ sà
1: V-Mass Ganoderma coffee a máa ń pè ní Ganoderma Lucidium coffee
0: V-Mass Ganoderma Lucidium coffee
1: bẹ́ẹ̀ láti ìlú China ni wọ́n ti ṣe coffee yẹn wa
0: iṣẹ́ kíni yẹn sì sà
1: o fi ṣe coffee tó ní caffeine
0: nínú kò ní caffeine
1: rárá o is Ganoderma Lucidium coffee ó máa ń boost immune system
0: èèyàn
1: ó dáa fún liver wa gan
0: ó tún dáa fún liver okay
1: then ó dáa fún blood sugar tẹwàárẹ tó wá ṣe wàhálà lọ látàárọ tó fẹ sùn ẹ jẹ kó mú Ganoderma coffee kọ ra po torí tí ni
0: okay
1: ó gbé ìlú rẹ kọ lọ sùn
0: a ṣe wàhálà látàárọ
1: bẹẹni
0: àwa fẹ sinmi lálẹ
1: stress bẹẹni
0: ẹyìn
1: kọfí ẹ gbé ìlú rẹ kẹ sùn
0: omi tọ lọwọ ọwọ díà
1: tútù omi tọ lọwọ kẹ fi po
0: okay
1: Ganoderma coffee ẹ má fi ṣeré
0: okay
1: ẹ jẹ lọ wo gọgùn kẹ wo àwọn iṣẹ ti Ganoderma Lucidium coffee tó ń ṣe ẹlẹkejì gbogbo ẹni tẹ ní ìpèníjà ojú tẹ ti náwó náwó náwó náwó náwó
0: ìpèníjà ojú
1: bẹẹni ìròyìn ayọ ti dé báyìí o
0: okay
1: bóyá glaucoma ni bóyá cataract ni èyíkéyìí níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá tí ì lọ
0: tí ì tí ì lọ pátápátá
1: okay ilé iṣẹ double plus o ti dé nàìjíríà báyìí
0: okay
1: àwọn ni wọn ń ṣe quantum eye glasses glasses yẹn ẹ máa ra
0: okay
1: ó máa correct ojú yẹn
0: ipò yòówù tójú yẹn bá wà
1: ipò yòówù kọ mọṣáì wà níwọ̀n ìgbà tí
0: ọba tí ì lọ tán
1: bẹẹni so ó máa correct ojú yẹn
0: okay ifá
1: glasses yẹn ó wà transferable
0: a lè lo lo
1: lo lo lo
0: alo tó lo
1: lo
0: bí n bá lo tó ṣiṣẹ́ fún èmi tán ó tó lè fún ẹ lò mí
1: bẹẹni
0: ká tó kú omi glasses yẹn bó o la ṣe lè máa wojú tó lè ṣiṣẹ́ fún.
1: níwọ̀n ìgbà tí ojú yẹn ọba ti fọ tó sì ń rí òye náà pé bàtà ọmọ náà dẹ o mo rí òye náà
0: mo rí pé náà wà
1: ṣùgbọ́n tí ọba àárọ̀ òye náà mọ́ kọ́ máa wò lè ra
0: okay
1: tá a bá ṣe ń róye ná wọn kí wọn rà ó máa correct ojú yẹn be it
0: cataract
1: glaucoma or any kind of eye problem
0: okay
1: nǹkan tó ń wà fún nìyẹn
0: okay
1: the glasses is 320,000
0: naira
1: bẹẹni
0: okay
1: iléeṣẹ kan ṣoṣo ló ń tà ní nàìjíríà tẹ bá ti ní the glasses yẹn ẹ pè wá
0: okay
1: àbá yín send there lẹsẹkẹsẹ
0: lójú ẹsẹ ni wọn gbà
1: tẹ bá ti make payment yẹn
0: okay
1: ẹlẹkẹta ó ní àmọ̀sí say no to malaria
0: ká sọ pé rárá sí ibà
1: èyíkéyìí
0: irúfẹ́ ibà tí ibà jẹ́
1: ni láti wá introduce you V-Mass mosquito repellent
0: okay oògùn ẹ̀fọn ni o
1: oògùn ẹ̀fọn ni o
0: okay
1: ṣùgbọ́n wọ́n ṣe bí perfume kẹ́kẹ́rẹ́ spray sí ara yín
0: bíi perfume olóòórùn dídùn náà ṣe ṣe
1: oòrùn rẹ̀ ò kí ń pààyàn lára láti ìlú China láti kó wọlé
0: oòrùn rẹ̀ ò ní láìfi kankan kò sí ìfimi mú pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ yìí kọ́
1: ṣùgbọ́n àtẹ̀ lè lò ó
0: okay
1: ní bedroom yín ni lórí àwọn ọmọ nípa ní traveling ẹ fi sinú mọ́tò yín
0: okay
1: V-Mass mosquito repellent
0: okay
1: gbogbo ẹni tẹ wà nílùú ìlọrin tẹ bá fẹ́ ra repellent yẹn ẹ lọ sí ọ̀dọ̀ Chupet Cosmetics Chupet Cosmetics yẹn wọ́n wà ní Taiwo Oke
0: okay
1: ibẹ̀ ni wọ́n wà
0: okay
1: ṣé wàá rí àwọn oògùn tí mo ti pẹ́ lówó ṣáájú yẹn èmi ni mo fẹ́ ra Ganoderma coffee
0: Ganoderma coffee
1: àti mosquito repellent yẹn
0: àti mosquito repellent yẹn
1: ṣeré eye glass ẹ̀yà correct yẹn nìyẹn o
0: okay
1: eye glasses yẹn a máa bá yẹn order rẹ léṣe wa ni
0: okay
1: ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma
0: coffee
1: àti mosquito repellent ó wà ní Aromakeyi pharmacy
0: okay
1: níwájú division ó wà ní one step pharmacy
0: okay
1: ní Sunbay
0: okay
1: number 3 Oro road Akolapo Moye plaza off Taiwo Oke Ìlọrin gbogbo ọfíìsì mo darúkọ yìí lùlọ ni pátápátá ni wọn wà ẹ mọ gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tí a fẹ ra mosquito repellent nìkan ẹ lọ sí Chupet Cosmetics
0: ni mosquito repellent nìkan
1: ló wà nbẹ
0: okay
1: báwọn ètò kù yẹn ó wà láwọn pharmacy tí mo darúkọ yẹn a fẹ alágbàtà fún oògùn ẹfọn yìí káàkiri ìlú Kwara State àti Nàìjíríà.
0: Okay.
1: Ẹ wá gbọ́ mi. Èyíkéyìí ìpèníjà àgọ́ atẹ bá ní. Bóyá sugar level yín ni. Bóyá BP ni. Bóyá inú egungun ara inú tí ń dùn yín ni. Àwa ní wellness package. Àwọn products tí ò ní chemical ta import láti China.
0: Okay.
1: Ẹ pè wá ìlú Ògbómọ̀ṣọ́ la wà. A wà ní Jerry Gold Wellness Center ní Odetomi Street.
0: Okay.
1: Odòru area ní ìlú Ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo náà lè pèsè?
1: Ibikíbi tẹ bá wà á bá ń ṣe ewé bíi lògùn yẹn síbẹ̀.
0: Síbi tán bá wà.
1: Àlẹ́ kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lò ó. Ẹ pè mí káàkiri WhatsApp sórí nọ́mbà yìí 08030 34 84 84 43 89
0: 89
1: 0800 34
0: 84
1: 43
0: 89 89
1: Àlàáfíà wa kò ní fi àfíà.
0: Àmì àtọ̀pọ̀lọpọ̀ àmì.

ìdílé Michael Oyedokun Baba Tisha táwọn bandiiti tí wọ́n pa nípa jábọ̀gún àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó àpẹrẹsì àti owó tí ọmọ Tinubu fún wọn. Ẹ̀sùn jìbìtì 69 million naira míì tún wọlé tọ Blessing CEO yàtọ̀ sí ti 36 million naira tí wọ́n kọ́kọ́ torí rẹ̀ fi pamọ́ sí àhámọ́. Eré ìdárayá ìgbà tí ni mo fi ń jẹun. Wọ́n ti gbá mi létírí tí ojú mi ya. Mo ṣojú Nàìjíríà nínú ìdíje àgbáyé. Ta ló sọ ẹ wá àpèrè kẹ fi tẹ̀dí. Ǹjẹ́ Àdùnní Àdè oní tíátà bímọ fún ọkọ ọlọ́kọ ni ló ṣe gbé oyún àtọmọ tó bí lọ́dún méjì sẹ́yìn pamọ́? Àlàyé rèé lórí ọ̀rọ̀ náà. Àṣírí abilékọ tó jí ara rẹ̀ gbé, ó béèrè owó ìtúsílẹ̀ 50 million naira. Ọwọ́ ọlọ́pàá tẹ̀ ẹ́ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ nílé ìtura níbi tó ti ń toto mẹ́lò tòótòótò. Oṣù mẹ́ta sẹ́yìn ni àwọn ajínigbé tó jí àbúrò Adélabú gbé ti àyà ilé àmọ́ wọn ò gbé ibẹ̀ títí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ta ló sọ ẹ wá àpèrè kẹ fi tẹ̀dí. Orí Yomi Hamza ti ṣe àlàyé àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Sheik Gumi. Èèyàn mẹ́ta kú ní ìfọnáfọnṣù ní bí àwọn agbébọn ṣe ya bo ìlú kan nípínlẹ̀ Kogi. Níbi tí wọ́n ti lọ ṣe ayẹyẹ ìsìnkú Alex Ekubo ni wọ́n bá tún jí àwọn fóònù gbé láàrin àwọn èrò ńbẹ̀. Àwọn bandiiti jí olóyún kan àtobìnrin mẹ́ta gbé ní ìpínlẹ̀ Niger. Wọ̀nyí náà ni àwọn kan bọ́ kí ìròyìn tó bá mi wòde ètò fún tòní. Ẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ́ fi ìdílé nǹkan kí mo tún ṣùròyìn gande ìsàlẹ̀ ìkòkò.

0: ẹgbẹ́ ìnura kẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kàn sí dókítà rẹ.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò ẹgbẹ́ ìyẹ̀wò rere dòdò láti ìkànnì Diamond FM. Ìròyìn tó tún wọn wájú mi bí ẹ̀sùn jìbìtì 69 million naira mi. Ó tún wọlé tọ Blessing CEO yàtọ̀ sí 36 million tí wọ́n kọ́kọ́ torí rẹ̀ fi pamọ́ sí àmọ́. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára Blessing Nkiruka Okoro táwọn èèyàn mọ̀ sí Blessing CEO ní ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ ní kóòtù o. Ìdí ni pé ìgbẹ́jọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wáyé fún un lọ́jọ́ kan ṣoṣo lórí ẹ̀sùn jìbìtì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jọra wọn. Ṣáájú ni ìròyìn ti jáde lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹsàn oṣù kẹfà ọdún yìí wípé adájọ́ ti fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún Blessing CEO lórí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù 137.36 million naira eléyìí tó ń jẹ́jọ́ rẹ̀. Àmọ́ lọ́jọ́ yìí kan náà ní ìgbẹ́jọ́ tuntun lórí ẹ̀sùn jìbìtì míì ló tún wáyé fún Blessing o níwájú adájọ́ RA Oshodi níbi tí wọ́n ti fi ẹ̀sùn jìbìtì 69.15 million naira mìíràn kan sọ̀rọ̀sọ̀rọ̀ yìí nílùú Èkó kan náà tí ìgbẹ́jọ́ àkọ́kọ́ ti wáyé. Àjọ EFCC tó ń bá Blessing ṣe ẹjọ́ lórí ẹ̀sùn 36 million owó ilé tí wọ́n ní kì í ṣe tirẹ̀ tó sì gbowó lórí rẹ̀ náà ló tún gbé lọ sí kóòtù o lórí ẹ̀sùn tuntun yìí. Níbi ìgbẹ́jọ́ tuntun tó wáyé ní ilé ẹjọ́ tó ń gbọ́ àwọn ẹ̀sùn ọ̀tọ̀ bí èyí níkẹjà ni wọ́n ti ka ẹ̀sùn oníkókó méjì míì sí Blessing CEO lẹ́sẹ̀. Àwọn ẹ̀sùn náà ni bí wọ́n ṣe ka ní gbígba owó lọ́wọ́ èèyàn pẹ̀lú ẹ̀tàn àti olè jíjà. Gẹ́gẹ́ bí FCC ṣe wí, wọ́n ní Blessing CEO gba 69.15 million naira lọ́wọ́ Hope Chiropractic Health Clinic Limited pẹ̀lú ẹ̀tàn. Tó sì tún di mímọ̀ pé ó ti kọ́kọ́ ń jẹ ẹjọ́ owó 36 million naira tẹ́lẹ̀. Eré ìdárayá ìgbà tí ni mo fi ń jẹun. Wọ́n ti gbá mi létí rí tí ojú mi ya. Mo ṣojú Nàìjíríà nínú ìdíje àgbáyé. Onírúurú eré ìdárayá ló wà lórílẹ̀ ààyè. Báwọn kan ṣe ń gbá bọ́ọ̀lù orí ilẹ̀ làwọn míì ń gbá bọ́ọ̀lù ẹlẹ́yin orí tábìlì táwọn míì ń gbá bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ kíkàn ìjàkadì abíbílí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láyé àtijọ́ àwọn eré ìdárayá tí Yorùbá máa ń ṣe ni mímú ẹ̀kẹ́ ìjàkadì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ohun àrà ọ̀tọ̀ gbáà ni eré ìdárayá gbígbá èèyàn létí èyí tí ọ̀pọ̀ èèyàn fi ń jẹun báyìí. Ọ̀nà láti mọ̀ nípa eré ìdárayá gbígbá àwọn èèyàn létí àtàwọn ewu tó wà nínú rẹ̀ ló mú kí ẹgbẹ́ ìyàwó kàn sí ọkùnrin kan Kábírù Adédìran tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Nigeria Oak ẹni tí ó ń fi eré ìdárayá gbígbá èèyàn létí tó fi ń jẹun. Nígbà tó ń ṣàlàyé ohun tó gbede ìdí eré ìdárayá yìí ó jẹ́ kí ó di mímọ̀ wípé ìdí ẹ̀ṣẹ́ kíkàn fáwọn ìpẹ́ẹ̀rẹ̀ ni òun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ eré ìdárayá. Mo ṣojú ìpínlẹ̀ Èkó nínú ẹ̀ṣẹ́ kíkàn ní ọdún 2024 nípínlẹ̀ Delta. Lẹ́yìn ìgbà tí mo dé, mo kópa nínú ìdíje tí wọ́n ti ń ka ẹ̀ṣẹ́ àti ìjàkadì papọ̀. Mo wà nínú ilé lọ́jọ́ kan, mo ń jẹun, mo wá rí fọ́ndọ̀ fídíò kan tí wọ́n ń gba ara wọn létí. Mo sì rí pé mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá onígbàtí náà. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìdíje fún eré ìdárayá onígbàtí. Mo sì ti di ìlú mọ̀ọ́ká ní àgbáyé nídìí eré ìdárayá náà. Gbajúmọ̀ ajẹ́ṣẹ́kan ní àgbáyé ló ń jẹ́ òg kí wọ́n ló tó di mímọ̀ wípé wọ́n fún Kábírù Adédìran ní orúkọ yìí. Ní àlàyé rẹ̀ Kábírù ni Davido àti ẹ̀gbọ́n rẹ̀ ti ṣe ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Shina Rambo àwọn ni wọ́n fún òun ní orúkọ yìí o. Nígbà tí mo fẹ́ lọ ṣe ìjàkadì eré ìdárayá onígbà tí mo máa ń ṣe ìgbáradì fún oorun ọrùn àti èjìká mi torí bí apá ni agbára wà. Bákan náà mo máa ń ṣe ìgbáradì fún àtẹ̀lẹ́wọ́ àti ọrùn ọwọ́ mi torí kó má bàa máa dùn mí tí mo bá fún ẹnìkan ní ìgbà tí èmi kì í fi ìgbáradì ọrùn mi ṣeré o torí ọ̀nà láti rí okun gbé tí wọ́n bá fún èèyàn ní ìgbà tí ni. Kábírù Adédìran ṣe àlàyé síwájú pé ewu púpọ̀ ló wà nínú eré ìdárayá onígbà tí náà pàápàá fáwọn àgọ́ ara. Nígbà tó ń ṣàlàyé àwọn ewu náà ó ní mo ti rí èèyàn kan tí wọ́n bù mí ní ìgbà tí ẹ̀jẹ̀ ń yọ ní ẹnu àti ojú mi. Mo dẹ̀ tún rí ẹnìkan tí gbogbo eyín rẹ̀ yọ àti gbogbo eyín rẹ̀ tó fò dànù. Àìmọye ìgbà ni mo ti jẹ ìgbà tí ojú mi máa ya tí ojú mi máa wú amọ ti mo ba dele ma lo fi omi gbigbona wo se aduni ade oni ti atabi mo fun oko oloko ni lo se gbe oyun atomo to bi lodun meji seyin pamo alaye re iya lenu lo je fun opo eyan lori aye lujara nigba ti won ri kede omo bibi ti gbajumo osere ile wa ni aduni ade wale tawon eyan mo si aduni ade ise si oju opo instagram re lojo aiku ojo keje osu kefo onu sawa yi ojo aiku na ni ayaje ojo bi aduni ade o si lo eyi lati ki ara re ku ayo ojo bi leyin na lo ba ti se alaye pe o n bi mo obirin kan lodun meji seyin o n ko wule je ki aye o mo ni nigba to n se alaye idi re to fi se oyun ati omo bibi ni bonkele ti ko mo sawon eyan aduni ade so loju opo na pe loni ojo bi mi mo pada n kede ohun ti a fi pamọ fun odun meji o le eyi ki se rin ajo to rorun o ba ogun abenude be ni asiko to dan mi wo ni ti mo si fi ro ara mi lagbara si bawon eyan se nri apakan mi ohun to ju be lo le mi gbe ninu re ohun to si kan emi nikan ni aduni ade tesiwaju ninu alaye re pe ai je kaye mo nipa oyun atomobirin to nbi ki se ti pe won ko gbodo mo o oni bi ko se pe gbogbo ohun to ba da ko ni eyan gbe si igboro aye apinu lati fi pamo ki se nitori agbodo gbe pamo fun enikeni sugbon nitori pe ko so nti a le fi alaafia we be si ni ki se gbogbo ohun to ba da ni gbogbo oju gbodo ri a fe gbadun ibukun wa ni be ni aduni ade tesiwaju gege bi opo eyan yo se ma ro pe ta lo fun osere yi loyun ti won yo se fi mo baba omo re aduni na ti gbaradi fun iru eyi lo se tesiwaju ninu alaye re pe ki se gbogbo iya na ni ohun ti e ba ro nipa won lo je pe be gan na ni ori o awuyewuye wa gbogbo ore to ba de ko lo mu ariwo dani o olorun fun mi ni temi ni kikun ni pelu alaafia o mo fun mi ni ki se oko loko ni mo bi mo fun o irin aje wa ti fe re pe odun mewa aduni ade lo so be ashiri abile ko to ji ara re gbe pamo o tu sita o ile se olopa ipinle edo ti fi owo ofin mo arabirin kan toruko re nje oluchi atawon merin mi leyin to so fun ebi re pe ohun ti ba so wa ajinigbe awon ajinigbe si nbere 50 million naira atejade na ni o di mimo ipe leyin iwadi lati odo ilese olopa ni bi oro oko arabirin na se lo fi oro na tu olopa leti ni won to pipin re o ti won si ri ninu yara ile itura nibi ti o tin toto meloto to si paro wipe se ni won ji ohun gbe nibi ti o tin bere fun 50 million naira owo itusile oṣù mẹ́ta sẹ́yìn ni àwọn ajínigbé tó jí àbúrò adélábúgbé ti àyà ilé àmọ́ wọn ò gbé ibẹ̀ títí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti wo ilé tí àwọn ajínigbé tó jí àbúrò adébáyò adélábú pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì àti àwọn ìbejì rẹ̀ tí wọ́n kó wọn sí òwúrọ̀ ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí ni ó di mímọ̀ pé wọ́n wọ ilé àwọn ajínigbé náà àdúgbò kan tó wà lójú ọ̀nà ayégún olójú oro ni ilé àwọn ajínigbé náà wà nílùú ìbàdàn iléeṣẹ́ ìjọba tó wà fún iṣẹ́ òde àti ìgbòkègbodò ọkọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ń ṣe agbátẹrù bí wọ́n ti ṣe wo ilé náà nínú ọ̀rọ̀ rẹ̀ kọmíṣánná fún iṣẹ́ òde àti ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ Abdulmajid Mogbonjúbọ́lá ṣe àlàyé pé ìjọba kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti da omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀yọ́ rú Abdulmajid fi kún pé ilé tí wọ́n wò yìí máa kó àwọn onílé sókù lọ́gbọ́n láti máa wádìí ẹni tí wọ́n bá fẹ́ gbà sílé dáadáa kí wọ́n tó gbé ilé fún irú ẹni bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ lé ilé náà báyìí o tí ẹni tí onílé náà bá ní ìwé àṣẹ ìjọba sí ọ̀fọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò gbà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ kọmíṣánná fi kún pé ojúṣe àwọn ará àdúgbò ni láti mọ àwọn tí wọ́n jọ ń gbé ládùúgbò dáadáa nítorí irú ọ̀rọ̀ báyìí ni ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe fún ẹnìkan nígbà tí àwọn olórí láńlọ́ọ̀dù àdúgbò náà tó máa sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ó ti pẹ́ tí àwọn ẹni yìí tí wọ́n ti gba ilé yìí àmọ́ tí wọn ò kófìrí wọn bẹ̀ bákan náà ló ní ẹni tó ni ilé náà gan kò gbé ní ìlú Ìbàdàn níṣe ni ó di mímọ̀ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ gan ni ẹni tó kọ ilé yìí ló ń gbé ìpínlẹ̀ Èkó ni ẹni tó kọ ilé náà tó ń gbé orí yọmí Hamzat ti ni ko si ajosepo kankan o to wa laarin o ati Sheik Gumi bi enikan ba wa ti opo mo Nigeria gbagbo pe o nda nkan po pelu awon agbesimo mi ati ajinigbe Sheik ilu Kaduna ni Ahmed Gumi sisi de asiko yi ni enu sinkun afa na bo sile je pe Gumi ko ye so pe o ko mo nkankan nipa awon agbebon ju pe o ko fe ki ijoba fi agidi ba won lo lo bi en ba wan se ori eni ti opo aralu ko yonu si oju iru eni na ni won yo fi ma wo eni ti won ba ri pelu re eyi ni on to nsele si gbajumo soro soro to fe dupo gomina ipinle oyo lodun 2027 Alhaji Oriyomi Hamzati eni ti enu ko ti pe pe ore Sheik Gumi ati pe iwa jowa lo njore jore ni oro awon mejeji lo to lo ti pe ti enu ti ma ko Oriyomi Hamzati pelu iwa ti ise re papa julo nipa jiji alakatakiti esin Islam opo eyan lo gbagbo pe bi Gumi se je alakatakiti esin Islam ni ori na ni Oriyomi na je pelu afiwe ti won ma nse fun eyi ni pe Gumi wa sibi eto kan ni University ilu Ibadan Oriyomi Hamzati na si wa nibe pelu bi won se ma fi esun na kan won awon kan ti le so pe Oriyomi lo pe Gumi wa ati pe nitori re ni won se jojoko ti ara won nibi eto na saju lo ti je pe Oriyomi ko tako eyi video kan si wa ti soro soro ri video na ti so pe Gumi ki se odaran nitori ijoba apapo ko pe be won ko si so pe o se awon lese kankan lese kankan sugbon ni asiko yi ti Oriyomi gbiyanju lati di gomina ipinle Oyo lodun to nbo labi akomona re ti se Oyo npe o opo enu ti bere sinku ju ti tele lo o lori ajosepo to wa laarin o ati Sheik Gumi lati foruko ara re mo ati kawon eyan ma ba ma pe awon omo re ni banditi omo re Gumi ni Oriyomi se se video kan si tabayi o nibi ti o ti so opo oro lori ohun ti aye gbagbo nipa re mi ori Gumi ri laye mi o emi ko ni mo wa sibi eto eleyi to waye ni University Ibadan o emi gan ma ba won bu Gumi lopo igba ni mo ma bere pe kilode ti ijoba apapo ko se mu emi ko ni mo gbe Gumi wa si University Ibadan emi si ko ni won ri ninu photo ti won ya nibe eni yen de fi labi temi ni emi ko o ojo ti Gumi wa si UI emi o si nbe o ile ise wa lo wa nbe bawo lawon eyan se wan so pe emi ni won gbe mo gbe wa si University Ibadan eni ka won to n ba so pe mo mo Gumi mu eri wa o tori mi o mo rara koda mi o ri Gumi ri Oriyomi Hamzati lo so be awon agbebo pa eyan meta lasiko ti won ya bo ilu kan nipinle Kogi eyan meta lo ku ni ifonofosu to si di mo pe awon agbebo fe ji awon akeko gbe lo awon olugbe agbegbe kan ni joba ibile Buni ni Kabagun ni Buni ni joba ibile to wa ni ipinle Kogi awon ni won ke si joba o lati ma se gbe agbodo lowo lori isele agbosogbanu na odi mo pe laaro kutukutu ojoru ojo Wednesday ni awon eyan ilu ohun ti won bo sinu ila ilo pelu bo se di mo pe nise ni awon ajinigbe ni won wo ilu na nibi ti o ti di mo pe enikan ti o nje ogbeni gani ani fowo se to je vice principal government secondary school iluke lo di mo pe won pa o won si tu pa ara ilu meji mo lasiko ti awon agbebon ti won wo agbegbe yi ti won si gbianju lati ku awon akeko to je pe won joko se idawo wayeki won fe ko won gbe lo awon ni dere gere mode moge ipe npeju la lafila bo ba tin ko ja ipe npeju yo di omo bi se o si nkan ni na lati ma senu ni dede sibi lori eto yin eto wa egbe yewo e ma wa gbagbe pe awon iroyin sa mu wa yi a mu wa fun wa lati sin wa ni gbere ipako lati se idanilako fun wa e ma je ka gbo ka fi se awewa tori e na ni asemu wa bo ba ni iroyin kan to sele ni agbegbe tin to je kaye fi iroyin kan bo ki iroyin eyen sa temi lago e kan simi lori itakun ayelujara Facebook beba tite omo bi nation page mi niyan bakan na lori handle mi ete honorable oluwa bukola omo bori owo eyen fi sowo simi o pelu eri ma je mi so baba yin gbe jade lori eto egbe yewo emi tin toto olubukola omo bori owo lo ko ti mo nje iyo kutu di ose tun bo sa ma pade

0: gbogbo ìṣẹ́jú àti wáti lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Bọ́lá Sọdí, lẹ́yìn mọ̀ ìgbà tó ń ṣe kọ̀m̀pútà.
2: Ìgbà tí wọ́n ṣe.
1: Ìgbà wo náà ṣe.
2: Mo mẹ́ni tó ṣe.
1: Kí ló tó máa ń jiyàn báyà
3: mi. Kí lẹ̀ ń jiyàn sí? Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ́ ọdún tí wọ́n gbé wọn jáde.
4: Kí ló orúkọ ètò ọ̀hún?
3: Àràndẹ́ẹ̀kùn ni.
4: Àràndẹ́ẹ̀kùn.
3: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Pẹ́kọ́mọ olóògìnì wá já tiẹ̀ kárí. Lórí ètò àràndẹ́ẹ̀kùn náà lẹ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìnmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde ètò àràndẹ́ẹ̀kùn. Ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì. Ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́, lẹ ó máa jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràndẹ́ẹ̀kùn. Ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí àwọn ohun

0: tó ṣàtúpalẹ̀ àwọn ohun ìjìnlẹ̀ gbogbo.
1: Alùsàbà
2: olùwòye jùlọ.
1: Gàlẹ̀
2: tí ń gbélé tí òkun.
1: Adáfiwé
2: taláfiwé taláfiwé.
1: Kò tí ì sí rẹ ni ọ.
2: Sẹ́nitá lè fi wí ọlọ́run. Ìwọ náà ló máa jọ́lọ̀ báyé bá jáyé táyé sì wà.
1: Ìwọ
2: náà ló máa jọ́lọ̀ kódà kọ́ sáàyè.
1: Ìwọ náà ti rìn. Ìwọ ọlọ́run.
2: Adélálé òní lórí ètò ọ̀nù.
1: Àràdẹ́ẹ̀kùn.
3: Ọkùnrin ogun, yàgbó yàjò, ọkùnrin.

gbogbo ayé forí balẹ̀ fún ọ o lọ́wọ́ orí ayé gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ o lọ́wọ́ orí ọ̀run ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí olójú iná ẹlẹ́yìn ohun inú ọ̀run ló gbé ń gba tẹ́gùn ojú rẹ ò ṣe akọyìn sí rẹ ò ṣe arúgbó ọjọ́ àbẹ̀rẹ̀ funfun gbòòrò olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀ arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́ agbókọjá ogbó agbókọjá ewu adàgbàkọjá àṣìṣe ìrànú àwọn wòlíì ipá àti agbára àwọn náà sí ọlọ́run ọládèjì ẹsìn káyà olúwẹ̀ kìnìún tí gbẹnu sáàmù olúwalá ọlọ́run ẹsítà àjàyí àbímbọ́lá o ọjọ́ ogbó òdí agbára rẹ ìlú funfun sọ ọ́ dọ̀lẹ́ aṣòro kọlu bí ògiri tó ti bẹ ìwọ ni náà nú ara ti fàgíyà tẹkàtẹkà omimi ńlá tẹnìkankan ò lẹ́ẹ̀mí òkúta náà kànàkànà tó pa goliath olórí ogun filistini mo gbé ọgá ọlọ́run.

0: lálẹ́ òní bí a bá roko tàn ti síbẹ̀ náà láti mọ́kọ́ lórí ipara tó fi tẹ̀síwájú láti máa roko
1: ti dàbà
0: iye oko bá lè kúnlá lẹ́wúlẹ́wú ibi adé ẹ mọ́ gbàgbé à ń sọ̀bọ̀ lọ́sẹ̀ tó kọjá nípa àwọn tó jẹ́ pé ohun tí wọ́n ṣe náà ló gbẹ̀mí lọ́rùn wọn àwọn tó jẹ́ pé wọ́n ṣàwárí ohun tí wọ́n ṣàwárí ṣàwájáde rẹ̀ òun náà ló ṣe kópa wọn
1: o ṣe
0: kópa wa ohun tá a gbé lọ́wọ́ kò ní gbẹ̀mí lọ́rùn wa à ń wà lórí ọ̀rọ̀ ti àwọn elétò ìlera ibẹ̀ láde lọ́sẹ̀ tó kọjá tẹ́ ẹ̀ bá gbàgbé o
1: kódà
0: kẹ́ni jẹmu látọ̀dọ̀ tiẹ̀ lálẹ́ ẹnìkan rẹ̀ Thomas Migney níjẹ́ junior Thomas Migney junior tí mo láabi lọ́dún 1889 mọ̀ ni nígbà náà lọ́hùn o ẹni tá a wúyi American engineer ní chemist tún ni o kódà ẹni tá a wúyi mo ló kó àyẹ̀sìn kan eléyìí tá a mọ̀ sí rọpárọsẹ̀ polio mọ̀ ni nígbà tó wà lẹ́ni ọdún mọ́kànléní àádọ́ta 51 years o eléyìí tó jẹ́ pé àwọn ìyára kan nínú àyẹ̀rá rẹ̀ ó da sẹ́lẹ̀ o nígbà náà lọ́hùn ó wá ṣàwárí àwájáde pé bí ẹni tó ní ìmọ̀ nípa ìṣègùn ìbò ó lọ rè é wá àwọn abẹ́rẹ́ àti àwọn òwú àtàwọn okùn gbogbo èyí tí ó máa gbé àwọn àwọn míì tó bá nírú nǹkan bẹ́ẹ̀ tí ó máa gbé wọn kó lórí bẹ́ẹ̀dì nígbà tó náà rí bó ṣe ń ṣe ni nígbà tó sì gbé tó gbìyànjú ọ̀hún kínní náà ló padà wá ṣe kópa torí pé okùn ló padà wá fún mọ lọ́rùn ní accidentally kìí ṣe pó mọ̀ mọ́ o okùn náà ló fún mọ lọ́rùn tó fi gbẹ̀mí lọ́rùn rẹ o nígbà náà tó wà lọ́mọ ọdún 55 years ní bí ọdún mẹ́rin síra wọn gbà náà ṣùgbọ́n in tó ṣe là ń wúyì lọ́dún 1944 náà ló pàdánù ẹ̀mí rẹ o lásìkò náà tó jẹ́ pé in tó ṣe náà ló gbẹ̀mí lọ́rùn rẹ. Ó ti gbọ́n kankan ẹ̀ mọ̀ púpọ̀ lálẹ́ òní àràǹdá o.

0: ẹni
1: wọn
0: tún gbéra lọ sí ẹka ti àwọn ọfíìsì sínú àwọn eléyìn tó jẹ pé wọn máa tọ fẹ ìdí kòkò nípa àwọn èlò tó jẹ ti bí ogun ìbò àti bẹẹ bẹẹ lọ ẹka ọfíìsì sí mo wí yìí ẹnìkan bẹ Marie Curie níjẹ Marie Curie tí mo wí yìí àbí lọ́dún 1867 mani nígbà náà lọ́hùn ó ṣàwárí àwájáde àwọn ìlànà láti ya nǹkan sọ́tọ̀ láàrin ara wọn ìyẹn radium nígbà náà lọ́hùn nígbà tó wá sí ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jọ ṣàwárí kinní ọ̀hún nígbà ọ̀hún ó ṣàwárí tí wọ́n pè ní radioactive element ìyẹn radium àti polonium radium and polonium nígbà náà ìyẹn tí wọ́n jẹ́ radioactive element nígbà ọ̀hún arábìnrin tá a wúyì obìnrin ni o ìyẹn Marie Curie tá a wúyì ó wá padà pàdánù ẹ̀mí rẹ nípasẹ̀ aplastic anemia ni wọ́n ń pè yóò ti yá àwọn dókítà báwọn tó bá wà lẹ́ka ti physics o aplastic anemia tí mo wúyì látàrí pé ó pẹ́ nínú iṣẹ́ ìwádìí ìyẹn lórí ionizing radiation nígbà náà lọ nínú iṣẹ́ ìwádìí àwọn èlò tó ń lò fún iṣẹ́ ìwádìí rẹ̀ nígbà náà kíni ó pẹ́ nínú ojúkò bí tó ti ń ṣe kinní ọ̀hún ìyẹn tá a mọ̀ sí ionizing radiation ẹni tá a wúyì àwọn ewu tó wà nínú radiation nígbà náà lọ́hùn kinní ọ̀hún torí pé kò tí ì jẹ́ mímọ̀ dáadáa lásìkò ìgbà náà kò mọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ gan fúnra rẹ̀ ewu ni o àwọn ewu yìí kinní ló padà wá ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lọ́rùn rẹ̀ lọ́dún 1934 mọ̀ ni tó gbẹ̀mí lọ́rùn arábìnrin náà o ẹni tó jẹ́ pé iṣẹ́ ìwádìí lòún ṣe ńgbà náà
2: ó kú sínú ìgbìyànjú
0: inú ìgbìyànjú ló ti pàdánù ẹ̀mí rẹ̀ o
2: ikú akọni náà ló kú wa bò
0: kí ni ìwọ náà ó ṣe táwọn fìrán tí ẹ ṣe ọwọ́ nípa wa o lágbára ọlọ́run tá a gbé lọ́wọ́ kò ní gbẹ̀mí lọ́rùn wa o lógo tọ́lọ́wọ́ àràǹdá o

0: Lord of Ajassa is Jiggy Jiggy.
1: Lord of Ajassa. Bedwele yi dem and jokebu. Dem and jokebu. Eba mi wawo moto yekebu.
2: Atiri Ari K. Dangillian.
3: Ara won.
2: Ari K. Dangillian Jr.
3: Bẹ́ẹ̀ni.
2: Tàbí ní 1921-1945 ló ń pàdánù ẹ̀mí rẹ̀ o. Bákan náà, Lou Slotin táwọn yìí.
3: Ara wọn náà.
2: Àbí òní 1910. Ọdún 1946 ló ń pàdánù ẹ̀mí rẹ̀ o.
3: Tí
2: àwọn méjèèjì wọ̀nyí. Torí pé ohun èlò tí wọ́n ń ṣe náà nígbà náà. Bí wọ́n ṣe ṣíra lẹ̀ sí lásìkò kinní ọ̀hún. Wọ́n mọ̀ pé ewu. O wúrọ̀ mọ́ àwọn kẹ́ni yìí
3: pé
2: wọ́n sì wá mọ̀ àwọn ọmọ pé yóò gbẹ̀mí lọ́rùn
3: àwọn yìí
2: nígbà náà lọ́hùn yẹn ti radiation yìí àwọn méjèèjì ní ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀nà
3: ṣùgbọ́n
2: kinní yìí lórí nǹkan kan náà ni wọ́n ṣe atom bomb náà ni náà ló gbẹ̀mí lọ́rùn
3: àwọn méjèèjì yìí
2: nígbà náà lọ́hùn
3: ó
2: ṣe jáde láyé ní 1945
3: Ogbe mi lorun won. Awa na mo be.